0: sports yarn. Now I'm ready program. Make we yarn the sports as it is hot.
1: Evening Vibes, the best music radio show in the world.
2: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tó ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàǹ látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yagiyagi àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àdélébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
3: Àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
4: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
3: Ètò eré ìdárayá.
5: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
3: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
5: Akinyin o.
6: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
5: Bàríbà.
6: Lórílẹ̀-èdè Nàìjíríà.
3: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Ok. Hey. Ok. Hey.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyín lọ́gbẹ́nu.
3: Ẹ bàrìbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: bí wọn.
1: Josh,
0: wí pé.
1: Josh,
0: ibi adáyà rẹ̀ dún sí rẹ̀.
1: Oh yes sir.
0: O ò gbọ́dọ̀ gbìyànjú àti kọjá ẹ̀.
1: Ayẹ́lájọ́ Ọlọ́run.
0: Ọjọ́ bá fẹ́ tiraka àti kọjá ẹ̀. Ìyá rẹ̀ bẹ̀rẹ̀.
1: Ọlọ́run sọ ni.
0: Ẹ̀yin tí ẹ jìyà òfin.
1: Orúkọ Jésù.
0: Òfin ọ̀rọ̀ agbọ́lé ilé.
1: Orúkọ Jésù.
0: Oyè jẹ́ mi bẹ̀.
1: Yeah.

0: balógun.
1: Kí lọ́lọ́ ṣe fún yín?
0: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní ìgbà tí ẹ wá níyàn àkọ́kọ́, mo sọ fún yín, mo ní ọmọ mi kan sọnù. Ẹ dẹ̀ fi ẹni kò mú fọ́tò ọmọ náà wá. Ẹ dẹ̀ mú fọ́tò ọmọ náà fi ra orí. Ẹni kò fọkàn balẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní déédé aago méjì nínú oṣù kẹfà ọmọ náà padà wálé.
1: Lọ fọ sókè sàmì.
2: Lórúkọ Jésù.
1: Èmi ò mọ̀.
2: Yéèfà.
1: Odó ti sọnù.
2: Wéèfà.
1: Nínú ayé rẹ.
2: Kàbíyèsí.
1: Kí làjẹ́ jí lọ. Lẹ́ni ní Kodọ́lá.
2: Yéèfà.
1: Àrùn da padà wálé.
2: Wéèfà.
1: Ẹ̀rí rẹ máa la àgbáyé já.
2: Wéèfà.
1: Ọmọ ilẹ̀ ti wá nínú ìlọ mọ́.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ní sọmọ nù mọ́ o. Àtìgbà wo ni ẹ ti wà mọ́?
0: Ó tó ti ní oṣù kejì ọdún ni.
1: Oṣù kejì ọdún? Láti Fẹ́búárì.
0: Bẹ́ẹ̀ni.
1: Àánú dẹ̀ wá jáde ní oṣù kẹfà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀sà mi ò mọ́nú ìgbèkù tí wọ́n ní ẹ̀mọ́ látọ̀dún tó fẹ́.
2: Lórúkọ Jésù.
1: Wọ́n gbé àwọn kan ẹsẹ̀kẹsẹ̀ náà pa wọ́n. Wọ́n gbé ẹlòmíì torí pé oríire ò gbàgbọ́ ni. Wọ́n ṣàṣìlẹ̀ ẹ̀ ṣèfìlẹ̀ náà. Ṣùgbọ́n lójijì wọ́n rì níìsì òun. Mo kéde ẹni tó kanra sàmídà. Ẹ̀rí rẹ máa la àgbáyé já. Ṣókí kí lọ́lọ́ ṣe.
0: Orúkọ mi ni Ìdòwú Clement. Ó ṣẹlẹ̀ pé ọjọ́ ọmọ mi kan wà ní Somolodilé mi kan. Wọ́n dẹ̀ fún ní oṣù kẹfà pé oṣù karùn-ún ni déètì tí wọ́n fún ní hospital. But ìgbà tí mo délé láti ìdílé mi, ó sàn sọ pé ikùn ń kan o. Wọ́n ní àsìkò tán fún wa kò tí ì tó. So mo wá mú òróró tí a yẹn mo ṣàfihàn.
1: Òróró tara.
0: Bẹ́ẹ̀ ṣé mo wú nǹkan lẹ̀ ló sá ń pariwo tó wá sá gbé lọ sí ibi tó ti wá bímọ. Kò lo 5 minutes tó wá fi ṣèyàn.
1: Kò lo 5 minutes.
0: Bẹ́ẹ̀.
1: Ó dẹ̀ bí ọmọ yẹn ní ìrọ̀rùn. Mo sọ tẹ́lẹ̀.
2: Lórúkọ Jésù.
1: Mo fún ẹ nílé sàmì. Èmi ni kò dọ̀.
2: Yẹ̀sà.
1: Gbogbo tó ní ránú ayé ẹ̀ tẹ́lẹ̀.
2: Lórúkọ Jésù.
1: Yẹ kó di ìrọ̀rùn fún ẹ.
2: Jésù.
3: Praise the Lord.
1: Yes.
3: Orúkọ mi ni Mrs. Aleri Florence.
1: Kí lọ lọ ṣe?
3: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé mi ò gbọ́mọ sin. Wọn ò gbọ́pọ̀ ọmọ wá bá mi nílé.
1: Kò ṣe Jésù.
3: Látàtà ṣe program ti èyí tẹ wá lọ́jọ́ sí. Ọmọ yẹn wà round nígbà yẹn. So bó ṣe lọ sùn mo bu òróró fún kó gbé dání. Ó kàn ṣáà dọjọ́ Sunday yẹn bí dàtí pé mo máa ń pè lójoojúmọ́. Ló wá ní òun mọ̀ ọmọ máa sọ fún mi láti jẹta. Nígbà tó ń dé school, ó láwọn lọ ra nǹkan kan 500 naira. Ìgbà tí ó ṣe ló lóun sùn títí di òru. Ìgbà tó lọ hospital, wọ́n ní poison ni. Tó mo ṣáà dúpẹ́ nítorí pé
1: ó jẹ poison.
3: Kò dọ̀fọ̀ wọn ò gbọ́pọ̀ ẹ̀ wá bá mi nílé.
1: Ó jẹ poison.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ dẹ̀ fún lóróró.
3: Bẹ́ẹ̀ni òróró yẹn ló wá mo gbà tí mo gbọ́ mo ní kó lo òróró.
1: Pé kó mu òróró.
3: Bẹ́ẹ̀ni.
1: Òróró dẹ̀ bá májèlé jẹ́.
3: Bẹ́ẹ̀ni.
1: Ká ló dìde sàmì.
2: Yẹ̀sà.
1: Májèlé ayé tó ní kó pa ọmọ fún un.
2: Lórúkọ Jésù.
1: Májèlé ẹlẹyẹ. Tí wọ́n fi pa ìràwọ̀ rẹ.
2: Àtẹnumọ́yẹ.
1: Nípasẹ̀ òróró májèlé.
2: Yẹ̀sà.
1: Bíbélì wípé. Nípasẹ̀ òróró.
2: Oyè.
1: A máa fún àjàjà tuntun.
2: Yẹ̀sà.
1: Ìwọ́ tó sàmì.
2: Lórúkọ Jésù.
1: A kò fọ́ dànù rẹ. Díjẹ́. Mo ti wù kó o bẹ́ láyé tó. Ó ò ní gbọ́mọ sí.
2: Ìdẹ̀lẹ̀ yóò ti
1: sùn. Ó kú ẹ̀rí ìyá yẹn.
2: Láti sà.
1: Ìyá yẹn. Ẹ̀lò.
2: Àìsà.
1: Ẹ̀gbọ́.
2: Abẹ́sọ̀.
1: Mo máa ń sọ fún yẹn.
2: Yẹ̀sà.
1: Lóòótọ́. Lóòótọ́. Ẹ̀làtí o.
2: Ẹ̀gbọ́.
1: Lóòótọ́.
2: Yẹ̀sà.
1: Ìyá yẹn sọ ẹ̀rí.
2: Bẹ́ẹ̀ni.
1: Ibi tó ti ń bu iyẹ̀pẹ̀ kẹta.
2: Yẹ̀sà bẹ́ẹ̀ni o.
1: Ni wọ́n ti pèpè.
2: Yẹ̀sà.
1: Àǹtí rẹ̀ yàwé.
2: Wọ́n
1: lọ ṣe sáré lọ. Kó lọ bá àǹtí ẹ̀.
2: Kábíyèsí o.
1: Pé kó mú lọ Ìlọrin.
2: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni.
1: Ó ní tí àǹtí fẹ́ sọ fún.
2: Ó yẹ sà bẹ́ẹ̀ni sà.
1: Wọ́n tọ́jú àgádágodo síbì kan. Ẹ lò.
2: Àìsà.
1: Ó mẹ́sẹ̀jì mi lánàá.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Níwájú Ọlọ́run àti èèyàn.
2: Ayérayé Ọlọ́run.
1: Mẹ́sẹ̀jì yẹn wà ń bíbá.
2: Yẹ sà.
1: Màá kà jáde fún ẹ.
2: Kábíyèsí o.
1: Ẹ sà. ìgbà tí mo bá rí mẹ́sẹ̀jì yẹn.
2: Yẹ́sà.
1: Jìnnìjìnnì bo èmi alára.
2: Adániwáyé.
1: O sọ wípé.
2: Ó yẹ̀sà.
1: Dádì.
2: Kápẹ́sọ̀.
1: Bọ́ọ̀n ṣe délé.
2: Yẹ̀sà.
1: Ẹ̀sà. Òkú àǹtí rẹ̀ ló bá o.
2: Kápẹ́sọ̀ lọ́lọ́.
1: Òkú àǹtí rẹ̀ ló bá o.
2: Adániwáyé.
1: Fóònù ọmọ rẹ̀ ká.
2: Káì.
1: Ni wọ́n fi mẹ́sẹ̀jì mi.
2: Ọlọ́run sọ́ni.
1: Òkú àǹtí lọ bá o.
2: Jésù.
1: Ẹ̀sà.
2: Jésù.
1: Àǹtí ò ráyè sọ ibi tí kọ́kọ́rọ́ wà o.
2: Ayérayé o.
1: Mo ti sọ fún pé.
2: Yẹ̀sà.
1: Ká wá pàdé mi nílé sà.
2: Kábíyèsó.
1: Ní ọjọ́ Sunday.
2: Hey.
1: Nítorí pé.
2: Ayérayé.
1: Mo gbọ́ Ọlọ́run tí mo sìn.
2: Adániwáyé o.
1: Àṣírí ibi tí kọ́kọ́rọ́ wà.
2: Yẹ̀sà.
1: Mo mọ̀ pé.
2: Ẹ o.
1: Kò lè nira fún Ọlọ́run mi.
2: Ọlọ́run sọ́ni ni.
1: Láti tú jáde.
2: Ọlọ́run rẹ̀ mọ̀lẹ́kùn ni.
1: Yẹ̀sà.
2: Yẹ̀sà.
1: Ẹ̀rù gbà mí.
2: Kábíyèsó. Káì.
1: Bóyá ìyá ò tètè. Ìsàtánì burú yẹn.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Wọ́n ti mọ̀ pé.
2: Yẹ̀sà.
1: Ìtúsílẹ̀ kan tó kù yẹn.
2: Yẹ̀sà bẹ́ẹ̀ni o.
1: Wọ́n bẹ̀ pàlẹ́ yẹn kó tó débẹ̀.
2: Kábíyèsó lọ́run.
1: Mi ò mọ̀. Bí ẹni tó ń ṣe ọ̀sẹ̀ lágbára tó.
2: Orúkọ
1: Jésù. Mo máa kú ìkú òru.
2: Kábíyèsó.
1: Olúwa ní. Olówó orí dáná ní Nàìjíríà.
2: Ó yẹ sà.
1: 1,000
2: naira ní.
1: Ní kò send.
2: Ó yẹ sà.
1: Gẹ́gẹ́ bí ìrúgbó yẹn.
2: Kábíyèsó.
4: TTB.
5: TTB.
1: Orí òkè sí ọ̀nì. Ó rù lọ sángbọ̀.
6: Sángbọ̀ ọ̀tá.
4: woli la fe se
5: o ba lagbara
4: ati empowerment
5: yes
4: a fe empower awon
5: kan
4: eyan meri a ma da shop le fun
5: hallelujah
4: a gba shop
5: hallelujah
4: a te ma ra ja sina
5: eyan meri
4: ni o that is shop
5: a
4: ma ba sowo odun kan
5: ayeraye olorun
4: a de ra oja to kun sibe
5: o se je
4: iyo ja to ba npa eni keji eni keta eni kare
5: ati
4: kare ni ko wa pedua
5: yesa
4: oluwa se ko ri mi ti o gbe mi ri po wa o
5: ri po wa te o
4: ojo sunday bede ni atun ma ba fo owo
5: ati so lowo
4: support yo ja won kan
5: ayeraye
4: won ba ti ma fo o
5: yesa
4: wa fi mo business o ma lagbara Shura mi o ba gberi
5: yes sir
4: Shura re o le gbe lai lai
5: mi Jesus
4: same God
5: papa ata
4: I woman ya no e ko e ya ra nessa
5: yes sir
4: Friday
5: ale Friday
4: hey
5: dido
4: o ma nagbara
5: o ma nagbara o
4: I woman ya no ko
5: radio
4: ara lesa
5: mi yes sir
4: to do
5: ye de babo
4: o lu Friday
5: o lu Friday
4: lenye
5: yes sir
4: ojo ti so ni ma mo ni lore
5: kapesio
4: ti a ma siso bu
5: fun ni lore
4: o ma meji
5: e yo meji ni o
4: o ma lagbara
5: kapesio lorun
4: ayo
5: raye
4: won mi so fun pe iya nuka
5: mi de
4: asa
5: o yesa
4: awon kan ta fe se
5: kapesio
4: to ma gba owo ni oluwa lo so pe
5: o yesa
4: e se
5: adari wa yo
4: nitori pe
5: yesa
4: a nu n bo lori mi
5: kapesio so
4: emi ko mo fe na owo emi ko awon kan
5: yesa
4: ni won so pe
5: yesa
4: awon ma join wa ni service
5: kapesio olorun
4: to ba ti wa
5: yesa
4: to ba ti ri awon ti olorun fe sanu fun to la awon ma fi owo sile
5: o se yesa
4: awon lo ma wa ni in charge e
5: yesa
4: emi o lowo
5: kapesio
4: ti n fi seru nkan ba
5: won
4: yesa
5: o yesa
4: gbogbo won to ko to ri gbogbo aye mo pe
5: beni o
4: radio lo ni
5: radio lo lo kapesio lo
4: 33 million
5: o
4: ko radio
5: osu kankan
4: osu eyo
5: kapesio lo
4: akose ni ko to nse
5: yesa
4: eyin wo le sami ori mi ba gbe eru to ju mi lo
5: oruko yesa
4: ayo ayo oja gbo nla ko ti e lo
5: mi ga
4: oga
5: yesa
4: ilo ri ojo ti ijo
5: ijo
4: gbo meje
5: meje aro ri o
4: ti ti se
5: stadium
4: stadium
5: la ma lo
4: meje la aro
5: benika
4: stadium
5: stadium ni o
4: ninu ni lori
5: o yesa
4: jo pade mi
5: o je pe wa
4: ma pe
5: kapesio
4: iṣẹ́ wòlíì fún wọn
5: yẹ́sà
4: ní ọ̀fẹ́
5: ọ̀fẹ́ ni ó
4: ọ̀fẹ́
5: ọ̀fẹ́ ni ó
4: ká máa pin fún wọn
5: yẹ́sà
4: ẹ̀yin ará nẹ́sà ọjọ́ friday ni
5: ọ̀fẹ́
4: ọ̀fẹ́
5: ọ̀fẹ́ ni
4: ẹ máa gba
5: kapesio
4: iṣẹ́ yẹn o
5: hallelujah
4: iṣẹ́ wòlíì
5: yẹ́sà
4: kí ló dé fún yín
5: ẹ̀fẹ́
4: ọ̀fẹ́ ló máa bẹ̀rẹ̀
5: ni ó
4: ohun olúwa ni
5: yẹ́sà.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: kan ba ti bayawo nso o wa pe awon agent wa pe agent mi so ba se kuro nbe niyan to ni kaluku lo ba ti mo dele lale yen agent mi pe mi oni madam agent mi awon agent bobo yen ti pe o won ni iye ti mo so yen ki wa so
1: charge ah je npa se beyin meji e meji le get e wa jefa wa rafa sadu anybody joko
0: iye ti bobo yen gbe ile yen fun mi to ba fe ta ile yen gogogogon o ma ta ni times 3 or times 4 nkan to ta fun mi
1: eh
0: but oni bo hun se kuro ninu ile yen ile to over 200 million nkan to hun lo se nibi to hun ko lo in fact olawon kankan wa nu be to hun ma ta mo ile yen go fun mi
1: to tun ta mo fun yin be
0: won ni ko kuro nbe mo sha a sha make payment asanwo ase gbogbo e ngba temi na ma kokuro nbi temi tin bo okay won fa won kan bayi lesinu ile yen ton ta mo ile yen ibi temi na tin bo awon kankan ti mo ni be na emi na
1: mi na fi ile can you see life
0: emi na fun awon eyan ni December yen ni mo ta ile January eleyi ni mo ra 4 bedroom duplex yen tori ketra ni mi mo tun wo pe ti owo ba je owo mi bi baba se so pe eyan kan ma ko le abo ma ra le ko tun ma ra moto space bus ni mo need fun se mi bi mo se sanwo ile yen tan mo ra Siena
1: change ku
0: tun sa ku mo tun ra Siena mo tun wo pe ninu owo ti mo ni mo ma ma ri rent ko rent o tun yo mo tun ra Hyundai Accent mo gbe fun driver kan ma fi se Uber kan ma deliver fun mi lasose
1: se gbogbo eyan ni o se wahala mo ko le e dun wo in ti en pe laanu niyan oil n bo lori e loni enikan ninu eyin meji mi mo bi ami yo se dun to wa je ifa
2: baba mi o e ka wa sa o aku ojumo ni o kwa we mi wo yo re agbo olon eyin le ni ka send di testimony wa atijo mo tún wá fẹ́ sẹ́ndì mo pé ẹ ti bá mi gbé tí mo ti ń sẹ́ndì láti jọ bàbá mi ẹjọ́ nítorí ọlá bá mi gbé o mo dúpẹ́ fún ọlọ́run pé ìgbà tí mo jọ ìpè yín ní 2020 lásìkò kòkòrò àtìgbà láyé mi ti yí padà inú testimony mi àtijọ́ ọkọ̀ mi lọ sí canada ọkọ̀ mi ra mọ́tò fún mi ó ra ilé fún mi ọlọ́run tún wá mẹ́mi náà kúrò nípò tíjà ó gbé mi lọ sínú ọjà bódìjà tèmi náà ní ṣọ́ọ̀bù tọ́dọ̀ mi tèmi náà ń tajà láti gba 2020 ayé mi ti ń dára sí o bàbá mi ẹjọ́ ẹ bá mi gbé o.
1: náà gbogbo ẹyin ọmọ ọlọ́run so tó rí nǹkan ìpèsè àti àṣẹ ìpèsè tí ń pa kádàràádà gbogbo ohun tó ń gbọ́ yìí ó lè ṣẹlẹ̀ nínú ayé tiẹ̀ náà ntọ́ bá mú kọ́ ṣẹlẹ̀ láyé ẹnìkan yóò ṣẹlẹ̀ ní tiẹ̀ náà ẹnìkan níbo ni kàn gba jésù yín tún sọ púpọ̀ ẹ̀ta bá dé 77 láàárọ̀ yìí mọ́mì ò ní 77 mo invite yín ẹ ṣe bí ìyá yẹn ẹwọ́n tí ìyá yẹn ṣe ẹ̀yìn ilé tí ọmọ tó bá jókòó lé àṣẹ yẹn lè mọ́ kan ilé yẹn lè mọ́ ti ìdí títà dì sí but thank God bíbélì ní làálà àwọn aṣiwèrè ó da olúkúlùkù wọn láàmú ó ní wọn ò mọ béèyàn ṣe máa ń jáde lọ sínú ìlú ẹ ń bá ti dákẹ́ n ti ń ṣe ó bá dákẹ́ mi ni waste àkókò láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò tí ń lọ sí ìkirè ẹlẹ́fẹ́ sọ níyànà kò yìí tẹ ẹ bá ń bọ̀ láti ọ̀sùn tẹ ẹ bá ti dé yànà kò yẹ sọ ẹ ní jesus ti dà wọn ọ̀nà wẹ̀ sí ojú títì náà ló wà. aago mẹ́jọ ni ìsìn ó bẹ̀rẹ̀ apple la fi break ó gbé ẹ̀yin ọmọ ọlọ́run mú ọrẹ kan tó special ẹ̀yin tẹ ẹ fẹ́ sun ọrẹ májẹ̀mú tiyín náà lónìí mú láti 2000 lọ sókè kàn fi dán ọlọ́run ìpè yìí wò wá fi sọrí ní tó o bá fẹ́ ṣe tọmọ ẹ náà account number church ni 2017 4290 47 Comfort Life Mission International First Bank nìyẹn bíyìn ọba wọlé ẹlò eléyìí 1966 36 38 73 Access Bank nìyẹn Comfort Life Mission ló náà ó gbé jáde ẹ jẹ́ ṣe báyìí ṣe é mọ̀ pé a ti parí báìbù kínní kan ṣẹlẹ̀ láti Monday lọ ẹ mọ bọ lórí ọrọ báìbù náà ni ẹ wá kúnlẹ ẹyin ọmọ ọlọrun tí wọn bí lónìí ẹ jẹun a ti wà ní jesus city 89 a gbé àwọn àdúrà sókè lónìí má ní gbàgbé iṣẹ ìyanu gbogbo ẹyin ọmọ ọlọrun tí wọn bí lónìí ọyẹ wá kúnlẹ áńgẹlì rẹ kọ wá bí èèyàn ẹyin tẹ máàkì wedding anniversary yín áńgẹlì yín kọ wá bí èèyàn kó so nígbọwọ yín in jesus name happy birthday long life and prosperity.

0: ẹnìkan gbọ́ mi báyìí tó jẹ́ pé ìwọ náà wò ó mọ̀ pé ọjọ́ tó bá fayé sílẹ̀ tó bá ti ní Jésù bí olùwà àti olùgbàlà rẹ ó di láíláí pọ̀ngbá fún ọ. Àwọn òkú kan kú báyìí wọn à sinmi wọn rìn káàkiri. Ọ̀nà méjì ni òkú ò ní fi sinmi. Number one, òkú tó bá kú tí ò ti parí tó wá se láyé yóò máa rìn kiri ni. Ẹlòmíì bá se ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó ń bẹ lójú títì ń bẹ o. Ẹ̀mí rẹ̀ wà tó ń rìn kiri tó ń sọ pé bọ̀dà sẹ́ rí mi ẹ̀gbọ̀n sẹ́ rí mi ebi ń pa àwọn ọmọ mi nínú lébà ẹ̀ ẹjọ́ sẹ́ni lọ́ba ń tọ́jú àwọn ọmọ mi. Ìyẹn ni tó bá rán tibi títí ń bọ̀ ni o. Ẹlòmíì tán kọ sí Facebook sábẹ́ fọ́tò rẹ̀ pé rest in peace. Kò rest in peace o, ṣe ló ń rìn gbogbo Kano, ó ti lu Abuja, ló ń kiri gbogbo àwọn fámìlì ẹ̀ ní farahàn kiri. Lọ́wọ́ ti ní káwọn bá sọ̀rọ̀ báyìí ni ó tún pòórá. Now ìwọ tó bá ń gbọ́ mi báyìí kí ló lè ṣe tó parẹ́ sínú ìgbé ayérayé o make sure láti òní lọ máa sòótọ́. Táwọn kan bá ní káwọn jọ jalè sọ pé ò ṣe, táwọn kan bá ní káwọn jọ lọ rọ́ọ̀bù mí kan sọ pé ò ṣe, tábáláwo fọlọ́wọ́ kó o lè gbà á láti kó bẹ́ẹ̀ nìkan sọ pé ò gbà á, kó má bà wá di gbọ́nran, kó má bà ní láíláí pọ̀ngbá fún ọ. Na ọwọ́ sókè ẹlẹ́sẹ̀ la fi ìṣẹ́ fún. Ẹnikẹ́ni tí ò bá ti gba Jésù Olúwa tó olùgbàlà a sọ sínú adágún iná torí pé orúkọ rẹ̀ ò lè sí nínú ìwé yìí. Gbogbo ẹyin tẹ wà ń bí tí pẹ́rẹ́ǹbẹ́ lára yín ẹ lọ tọrọ àdáríjì. Gbogbo ẹyin tẹ ní ọsẹ dúdú lé tẹ gbọ́kànlé íjíbítì tẹ gbọ́kànlé aláwo tẹ gbọ́kànlé aláfáì ogun tẹ gbọ́kànlé pásítọ̀ olóògùn ẹ tètè lọ dá tó fún yín sígbó. Ohun tó bá ti yàtọ̀ sí àdúrà tó ti yàtọ̀ sí omi àti òróró tó dẹ̀ forúkọ Jésù ṣe ẹ gbọ́dọ̀ bá wọn lò. Ẹ̀yin kan ní òka ẹlẹ́lọ̀ọ́ lọ́wọ́, òka ẹlẹ́lọ̀ọ́ yẹn tẹ rà tán ní kí sẹ́fi lè máa lọ déédé, tán ní kí jàǹkárì wọ́n má bàa lè ṣe kinní mọ́, tán ní kẹ bàa lè lákòjọ kinní yẹn ń dàdúrà yín dúró. A bá ti parí ni kẹ yọkẹ sọ́sígbó sọ pé mo fayé mi fọlọ́run.
1: Mo fayé mi fọlọ́run.
0: Mi ò ní pasán láyé yìí.
1: Mi ò ní pasán láyé yìí.
0: Màá wá pe àdúrà kan torí mo rí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́. Mo rí ẹnìkan ẹ̀mí ẹ̀gbín bẹ lára ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ìwọ sá sọ tẹ̀lé mi, ẹ rí bí ó ṣe máa lọ sí. Sọ pé ìwé ẹ̀mí ẹ̀gbín.
1: Ìwé ẹ̀mí ẹ̀dín.
0: Kí ló sẹ́nu ayé mi?
1: Kí ló sẹ́nu ayé mi?
0: Ó yẹ jáde.
1: Ó yẹ jáde. Ìwé ẹ̀mí ẹ̀dín. Kí ló sẹ́nu ayé mi? Ó yẹ jáde, jáde, jáde, jáde, jáde. Jésù Olúwa wà.
0: Amen.
1: Amen.
0: Jésù Olúwa wà.
1: Àmì Jésù.
0: Náwó ẹ sókè. Ẹ̀mí kejì tí mo rí yìí, ẹja lé wọ sáàdìbẹ̀ yẹn lọ. Ó wọnú agbọ̀n gẹ̀dẹ̀ ìsàlẹ̀ lọ yẹn. Sọ pé ẹ̀mí ìsìnà.
1: Ẹ̀mí ìsìnà.
0: Jáde lára mi.
1: Jáde lára mi.
0: Ayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayay
1: lára mi, jáde lára mi, jáde lára mi, jáde lára mi, ẹ̀mí ìsìná, jáde lára mi, ẹ̀mí ìsìná, jáde lára mi, ẹ̀mí ìsìná, jáde lára mi, ẹ̀mí ìsìná, jáde lára mi, Jésù Olúwawa.
0: Number 3 sọ pé ẹ̀mí ìsekúse,
1: ẹ̀mí ìsekúse,
0: jáde,
1: jáde.
0: Number 4.
1: Yes, sir.
0: Sọ pé ẹ̀mí alákísà.
1: Ẹ̀mí alákísà.
0: Fàyè mi lẹ̀.
1: Fàyè mi lẹ̀.
0: Number 5.
1: Yes, sir.
0: Ẹjọ́ pariwo mọ́ kíní o. Sọ pé agbára ègún ìdílé.
1: Agbára ègún ìdílé.
0: O lè gbàsọ lọ́rùn mi.
1: O lè gbàsọ lọ́rùn mi.
0: Fàyè mi lẹ̀.
1: Fàyè mi lẹ̀.
0: Olúwa ní ọmọ ìyá mẹ́ta kan gbọ́ mi.
1: Yes, sir.
0: So mẹ́ta ní ibodà. Mo rí ìyá kan náà ló bí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. So wá rí wọ tó bá gbọ́ mi náà tó bí yẹn, ìwọ ni kó kéjọ àwọn àbúrò lọ tàbí kábúrò kéjì ẹ̀gbọ́n lọ. Ẹja wẹ̀ tí ó darí ilé.
1: Yes, sir.
0: Sọ pé agbára tó ní mi ò ní gbé rí.
1: Agbára tó ní pé mi ò ní gbé rí.
0: Láti agbèrè bàbá àtìyá.
1: Láti agbèrè bàbá àtìyá.
0: Jáde lára mi.
1: Jáde lára mi.
0: Amen.
1: Amen.
0: Jésù
1: Olúwa wa.
0: Àmì Jésù.

0: Arúgbọ́jọ́ ti wáyé fúnra rẹ̀. Ní kiri agbọ̀mu. Arúgbọ́jọ́ Prayer City. Ẹ̀yàn fàgbọ́ gbọ́dọ̀ gbà yà bóyá nínú ìpàdé máa jẹ́ mú 72 hours. Alárò Peter Adékúnlé Adégbè ìjọba àbá orí òkè Arúgbọ́jọ́. Ó ti tó fẹ́ sọ gbogbo kò ṣeé ṣe ní ṣíṣe lọ́jọ́ Friday 4 September 2026. Impossibility to possibility. Ọ̀gùn tó ti ń gbé kiri lọ́jọ́ tó pẹ́. Tí wọ́n sọ fún ọpẹ́ sọ̀rẹ̀ tínú lórí ẹ̀. Gbogbo ẹ̀yin tó ń pọ́ngbẹ́ ògè. Ẹ máa bọ̀. Àṣẹ fẹ́ gbé yín lórí sókè o. Nípasẹ̀ bí ọ̀pọ̀ ṣí Ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí nígbà tí bàbá wòlíì. Peter Adékúnlé Adégbè ìjọba bàbá orí òkè Arúgbọ́jọ́ yóò máa sọ tẹ́lẹ̀. Wákàtí wákàtí ní Adó máa jò. Látọjọ́ Friday 4 Sunday 6 September 2026. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Àpọ̀mù junction ni ẹ máa bọ̀. Nígire along Ìbàdàn expressway. Arúgbọ́jọ́ Prayer City rẹ̀ dín yẹn. Ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú bí wọn náà bá lè wà ńbẹ̀.
1: Olúwa ní ẹnìkan gbọ́ mi mo rí ẹ gẹ́gẹ́ bí mọ́mí sign up. Mọ́mí sign up yẹn kò ní ìdíkò jáde sẹ̀ pé èrò pọ̀ ká mọ́ sẹ̀ mọ́ dààmú ara wa ibi tó bá sà ti wà. Ohun tó Olúwa sọ fún mi nípa ẹni pé ẹnìkan dúró ó ń rojú ẹ kiri fẹ́nìkan ẹnìyẹn náà tún rojú ẹ fẹ́ lómi. Wọ́n wá fẹ́ mọ fìyà sign up ṣe yẹ̀yẹ́. Sọ pé ogun tó ń fi mí ṣe yẹ̀yẹ́.
2: Ogun tó ń fi mí ṣe yẹ̀yẹ́. Olúwa dáná mọ́. Olúwa dáná mọ́.
3: Fire.
2: Fire. Yes. Olúwa wá.
1: Jesu Oluwa wa.
2: Ami Jesu.
1: Jesu Oluwa wa.
2: Ami Jesu.
4: Ilorin ijile asiri otitu nipa nu leti gbogbo yin gbe yen ase opo yin ri iyanu ninu ile Oluwa en ri anu en ko ere te ba ti wa ko denu le emi kan dide lati nu ile nu le yin o de n bare je eyin kan gbe omi adura wonu le te ba ti wa gbede be agbara ka wa dede ba gbogbo eje adabe ni pe ko si iyanu akaimoye nkan alagbara to nitumo topo yin ti gbede nu le sugbon temi aire atogun aire de n ba je nu le yin eleyi logun te johnson atogun te johnji tori e ni Oluwa se wipe gbogbo eniyan e lo get epe kekere lati nu le yin wa igbese yi aseru e ri ile ile gboro Oluwa ogbodo gbona mo mi mo ile ma sorire lori e ile o ni kan ju gbe mi mi a mo gbadua to le ta lo gbe lori ile aye to fara ni mi ile gbe mi ati be lo ati be be gbogbo eniyan e mu erupe wa kekere ti to e wa mu si lalon e mo mu bo out of Friday ọsẹ tuntun ta wọ yi ni gbogbo wo pade loni ni o oni o loni ni ipade na dide bo se n gbọ mi yen loni ko si ma bo ni Alpha Garage to ba ti de Kilanko Junction yen wa kan bere pe church Arúgbọ́jọ́ lo nlo ni Jeje Street so wa sa ti ri awon okada ti moruwa yen wa ri ero wa bi won ejo ni Kilanko Junction ta wa yi ni bo na pe Arúgbọ́jọ́ awon eyan de juwe odo wa fun e o ni side of garage ni Kilanko Junction wa Arúgbọ́jọ́ ni omo bo beyen aro Friday se wa ri ti Friday le ani pe rara to lati si atunse atito lati tete mo pari ago mejo la mo bere bayi a de pari o pe waju ni 1:30 so beni ken ni o ba de ti o ni pin ninu gbogun ta ba se tete de o to lati ti pari lago kan abo ogun esun mo jona imo ta mo pare iran atona bayo gbogbo e lo ma nsele eyin eniyan e ma mu epe inu le yen bo ati oyin kekere to Oluwa ni ki ogun eyan mu wa a wa se igbese esu

èèyàn náà ni ikọ̀ agbábọ́ọ̀lù academy warriors àti ikọ̀ agbábọ́ọ̀lù UDF. Látorí lẹ́dẹ̀ Guinea Bissau yóò máa láǹfààní láti lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Raja Casablanca èèyàn látorí lẹ́dẹ̀ Morocco. Ó ṣe jẹ́ nìyẹn. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Shooting Star tilẹ̀ Ìbàdàn lábẹ́ olùkọ́ni Nuruddin Awerorò. Ó yẹ ká láǹfààní láti bá sọ̀rọ̀ lónìí, ṣùgbọ́n ní tìtorí àwọn kankan, a lè láǹfààní láti bá wọn sọ̀rọ̀. Ikọ̀ agbábọ́ọ̀lù Shooting Star, ikọ̀ agbábọ́ọ̀lù kan látorílẹ̀-èdè Tunisia, èèyàn CS Afẹ́n, ó ní wọ́n máa láǹfààní láti kojú èèyàn nínú ìgbésẹ̀. First preliminary round, ẹni ìdíje ti CAF Confederation Cup, ìyẹn tí ó máa wáyé, èèyàn nílùú Kẹ́nẹ́, láàrin ọjọ́ kẹrin sí ọjọ́ kẹfà, oṣù kẹsàn-án. Nígbà tó jẹ́ wípé abala kejì ìyẹn ìgbésẹ̀ kejì yóò láǹfààní láti máa wáyé láàrin ọjọ́ kọkànlá sí ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọ̀hún bákan náà ẹni tó bá ti wá jáwé olúborí nù wọn yóò láǹfààní láti lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù AF Amadou Diallo ìyẹn látorílẹ̀-èdè Côte d'Ivoire tàbí ikọ̀ agbábọ́ọ̀lù Wòrè ikọ̀ agbábọ́ọ̀lù Lion FC látorílẹ̀-èdè Sierra Leone bó ṣe jẹ́ gangan nìyẹn ó dá nínú ìdíje ti CAF Champions League. Rivers United wọ́n pé wọn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù FC San Pedro látorílẹ̀-èdè Côte d'Ivoire ìyẹn láàrin ọjọ́ kẹrin sí ọjọ́ kẹfà ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì òun ni yóò wáyé èèyàn láàrin ọjọ́ kọkànlá sí ọjọ́ kẹtàlá. Ikọ̀ agbábọ́ọ̀lù Rivers United àwọn ni ó kọ́kọ́ tẹkọ̀ létí bó ṣe jẹ́ nìyẹn. Ikọ̀ agbábọ́ọ̀lù Rangers International wọ́n pẹ́ wọn náà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù kan látorílẹ̀-èdè Benin Republic ìyẹn ikọ̀ agbábọ́ọ̀lù AS Sobemap ó gangan ni wọ́n láǹfààní láti kojú láàrin ọjọ́ kẹrin sí ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ìlú kẹnẹ ìyẹn nípínlẹ̀ ogun ó gangan ni wọ́n ti kọ́kọ́ láǹfààní láti gbàlejò rẹ̀ ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì ó dòkè ta láàrin ọjọ́ kọkànlá sí ọjọ́ kẹtàlá bọ́rọ̀ ṣe jẹ́ gangan nìyẹn o nípa ti CAF Confederation Cup àti CAF Champions League máa ní ìgbé ẹdẹ́bẹ̀ máa ní ìjà ẹbẹ́ta mo ti já ẹbá tápátápá porongodo ó yẹ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó di nídíje wa fún bíi wàá fún bí london 20 championship èlé tí ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Côte d'Ivoire ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa nàìjíríà èèyàn fly eagle ìjà lẹ́yìn mọ̀ wípé wọ́n jẹ́ gudugudu méjì àti yàyà mẹ́fà bó tilẹ̀ jẹ́ wípé ikú mọ́tò tó ó fẹ́ bọ́ sítòsí ìyẹn lẹ́yìn àjẹta àmọ́dé bọ́ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn á padà jáwé olúborí nígbà tọ́rọ̀ di bọ́ọ̀lù gbélẹ̀ ká gba sáwọn tá a mọ̀ sí pẹ́nátì nítorí pé nínú 90 minutes tí wọ́n kọ́kọ́ gbá pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Côte d'Ivoire yẹn ọmọ aláyọ̀ méjì ni wọ́n jọta ṣùgbọ́n fly eagles padà jáwé olúborí ìyẹn ní pẹ́nátì pẹ̀lú 4-3 ẹni tó wájú olùkọ́ ni wọn ìyẹn Abdul Mikaiba ó ti gbóríyìn fáwọn agbábọ́ọ̀lù yẹn lórí bó ṣe jẹ́ wípé wọn káàárẹ̀ wọn akẹ́dẹ̀ wá raro ó tilẹ̀ jẹ́ wípé ojúgbà wọn látorílẹ̀-èdè Côte d'Ivoire ó ní wọn lákàkì púpọ̀ ìyẹn nínú ìdíje yẹn ó ní ṣùgbọ́n pẹ̀lú bí wọ́n ṣe jáwé olúborí yẹn ó ní dúdú lọ́sàn-án kẹ̀dẹ̀ tí so nìyẹn ilé tó túmọ̀ sí wípé tó bá dọjọ́ ẹ̀kú tí ń bọ̀ yìí ó gangan ni wọ́n máa láǹfààní o ìyẹn láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Burkina Faso lábala àṣekágbá ìdíje wa fún bí under 20 championship gangan nìyẹn o ó ti jẹ́ nìyẹn kò kú bẹ́jọ́ dé ó dẹ́ pàápàá ó ti gbé bọ́ọ̀dì kúrò lápá ibẹ̀ yẹn ó dinú ìdíje WAFCON 2020 ìdíje bọ́ọ̀lù ọlọ́fẹsẹ̀gbá tó jẹ́ tàwọn obìnrin ìyẹn ní ilẹ̀ adúláwọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù super falcons ilẹ̀ wa máa jẹ́ ń gbọ́kàn kó sí ń bẹ̀ mọ́ nítorí pé àwọn náà wọ́n ti rìn kẹ̀tàkẹ̀tà sàgbà wájú lọ sí ìpele kọ́tọ̀fẹ̀nà ìdíje WAFCON 2026 nìyẹn bó tilẹ̀ jẹ́ wípé a dúpẹ́ lọ́wọ́ orí ni a dúpẹ́ lọ́wọ́ elédùà àmọ́dé bọ̀ ṣùgbọ́n agbábọ́ọ̀lù nígbà kanna lórílẹ̀-èdè wa nàìjíríà ifeanyi udeze ó ti jáwé ìkìlọ̀ tí ìṣẹ́gbẹ́ ẹ̀bọ́ṣẹ́gbẹ́ ìtìtù tó ti àwọn agbábọ́ọ̀lù super falcon ó lẹ̀ dẹ́kun ẹ lọ rí jáwé sóbì yín o ìyẹn nígbà tẹ́ bá dé ìpele kọ́tọ́fẹ́nà oníkọ̀ mẹ́jọ yẹn tó jẹ́ orílẹ̀-èdè cameroon ó lẹ̀ láǹfààní láti lọ kojú ó ní mo rọ̀ yẹn dákun dábọ̀ ẹ̀rí dájú wípé ẹjáwé sóbì yín ó ní ìṣọwọ́ gbá bọ́ọ̀lù yín ìyẹn ní group stage yẹn ó lọ́kù díẹ̀ káàtó
o le munu awon mo orile je Nigeria dun ne tori pa ti n focus ona we pe ka le gbade ife ye wafcon eyan fugba kokona o je wi pe ke gba foju sun yan o kede wa si imuse ke ga bi alaye se lanfani lati soro yan chalaye to gbe si mi leti lo ni faranjogi o le mi lanfani o eyan lati jeyin temi lo ni kekin gboraye o de papapa lojo tana e mato yen awon fese wase kan o wa ye lapa be eyan ninu idije wafcon 2026 yen mo nbo lapa be na e je ki ma kawe sapa waju na lapa bi ni kokko ejeje o dibore o dodo agbabolu nigba kan na orile de wa nigeria eyan se yi olofin jana omo won ni pile kiti gogogo niyan to die die ni gbogbo mo nigba kan na o ti salaye oro o le gbo wen orile de Nigeria oni ta ba wo sako lori bo se je wi pe a lanfani lati lo kopa ni bi fe yi agbaye todun 2026 to tanu bodo tanu bi pe lojo oni o le gbo a gbodo wa ri daju wi pe gire a mo le awon ilana ile to lakaki to duro re lori ati pe isowo gba bolu wa lorile de Nigeria o je lana kose mose lati le mu pe ki ogo bolu alafese gba o dabuyo lorile de Nigeria ati wi pe lati lo kopa ninu idije fe yi agbaye todun 2030 o niyan de ma se gire nkan mama mu yes gege bi se yi olofin jana o je soro salaye eyan se ti gbo ti be lapa bi lo ni fere njogi mo je ayin beta mo tin lo sile okere ni tori pa duro wo eyin temi se wa nbesa o tun ba le ka jade omo lojo bi tin bo lona mo ti ri lapa be yen me gbo ko e baba gbogbo mayo eyan ni gbogbo osere eyin temi tan be lojo pa ye lu jara yen mo ti ri yin lapa be e bi ni so je labi mo si ba olare waju abdurahim gbogbo ji ni mo ri lapa be e gbo ku yin edamu e yojo e buru eyin touches e duro kokoko duro kakaraka sapa ati be na ti e mo gbogbo yin arsenal eyin ti liverpool eyin omo galatico gbogbo yin ti basa bibi tech bo ni kan brother me mi gbogbo e o damu o de papapa lare bure ejanya eyan lodo awon abesegu bi ojo ne tori pe ija katokiti katokiti ajaku akata yo waye ni kope kope laarin tazifuri ati anthony joshua ne tori pe awon olugbowo won won ti foro lede ni kokejeje la koko eni to je promoter tazifuri frank warren o ti je godi mimo o lohun reti wi pe atunje atunja ija katakiti katakiti laarin tazifuri te mo anthony olase ni joshua o jeje ko waye eyan ninu osu kokola odun ta waye ba kan na lani to je oluyoko eyan fun atoni joshua mo nso nipa edia o na nje ko di mimo o le gbo o ni titi ko gosi to pari osu ta wa nu re o to di po pari o lo sese o ja wi pe a mo bi tori ngborun lo eyan lori ija laarin tazifuri ati atoni joshua gẹgẹ bi iroyin bo je lo lapa be yen o le mi jeyin temi lo ni faranjogi o fada gege mo ti gbe body kuro lapa be o pada sa gbo bola lafese gba niyan e je ki nkokọ mo lati nu ajo wori ajo uefa ajo ti boju to bola lafese gba kaakiri tubuturu ile irrupu gagaga niyan o idu koko won se nte waju o ti le je wi pe ipade pajawiri igbimọ alase ajo fifa ele ti won pe si lu rabati lori le de moroko oro wo laarin be yen gagaga sugba ajo uefa won ti won soro salaye won ni egbo Gianni Infantino ti Gianni Infantino ba ti ko we fi chele ko yeba gege bi aro ajo fifa won la won si duro lori oro won o won la won gege bi ajo uefa awon yo se gire won koyin si gbogbo ejije ele to ba ni se pelu ajo fifa gege bi oro yen bo se dikire o di gbagbo slapa atohun o le mi jaye temi beta ogba be ajo fifa won ti ko leta o si gbogbo awon ma ajo won ni koko ejeje lori oro tin fa ifanfa laarin won yi won le dako e ma binu won da asise la won se o won le dako e ma binu e fi yede nu won lomode omode me ko je ko mara lowo won ni sodi afo e dako e ma binu boya ka ku ba won be ajo uefa na
ajo ka fun ti won awon okuku ni kankan ti won binu le lori o jo bi pe malu to so pa ni idunu alapata ati won ni o je ja niyan lapa be yen o da papapa o gbe yin ti jersey ba mi abrachil ade labuja gaba gbogbo chelsea laje gunle nle lorin abule chowo lesha agbara ta se gbogbo chelsea ni pele osun I just got it why you need to go to say you know more galani taco guni lulecha papa chelsea no football ye bogba sadan te magiri alimi pastor badeba kenju neno jwa lafi oluwa batijo ogbeni sanja deba yo mori bogbo ye lakwa abe ye me boko ye lo wata awa ye eh tuti gbe oge gabi she ye owa ye tuti te yerra wakbebolu lakwa lafya lo wengi let back And your do magic de logban 28 years or my baby orile de spain eyo pep chaviaria chavaria pep chaviaria ela etigbe latinu ipa gba bolu rayo vallecano koda lale ana ni ipa gba bolu chelsea fe won towo ba iwe adeun pelu ipa gba bolu rayo vallecano leyin ti won ti gba lati san million lona 19 euro 90 million euro o jade di million 24 o le owo meta pon 16.3 million pon pelu asoko owo o je million 2 euro 2 million euro ti agba bolu yi to ba ti le pari ayewo ilera re eyun medical re tan boya loni o jeje ko jade won lodun mefa o ni yo towo bo pelu ipa agba bolu chelsea ta ba won soro ne pa agba bolu yi Nesa igba bolu to koja nenu iko igba bolu Rayo Vallecano o lanfani lati gba ifese wose meta le logban 33 games o lo lanfani lati gba o mi awon eyo kan o ni ami oniran lowo meji o gba yellow card marun ba kun na lo gba red card kan Chelsea e ja nko won wole lotu e nko won wole losi o jo bi pe e fe gba ni next season bo ti le jo wi pe Eh, kuku gba idije UEFA Champions League. Eh, che titori league na ni. Che titori league ni Chelsea. Ah, o da o. Ko si wala. Eyin nu Olorun.

0: Copa and Samsung phone for any of our M-Copa shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now now. Pay small small.
1: Ìrọ̀dùnú dé fún wọn tó ń wálé ẹ̀kọ́ gíga tó dára jùlọ. First, the Wise College of Education sì kòkó sébẹ̀, ó yẹn mọ́mọ́.
2: The Wise IJMB la mọ̀. Ewo tún ni First, the Wise College of Education.
1: Káì káì káì, ìyá bí ń pé àgbọ̀nrí èsì lọ ń jẹ lọ́bẹ̀. Tẹ́gùn ẹni bá jóore orí ayá tọ́kùn. The Wise IJMB làmìlaka nìjọba fi jẹ̀ wọ́n lóun tẹ̀. Pé kí wọ́n tẹ̀síwájú nípa iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe lágbo ètò ẹ̀kọ́. Ǹjẹ́ ìwọ fẹ́ di olùkọ́ àgbà tó dángájíá? Ìwọ fẹ́ mọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ tó ti wà rere? Má ṣe wá kiri mọ́. First, the Wise College of Education behind Aliara Federal Housing Estate, Asadan, Ìlọrin, Kwara State ni kò kàn sí. Àwọn ẹ̀kọ́ tó dá lórí iṣẹ́ ọwọ́, ìmọ̀ ẹ̀rọ àti àwọn ẹ̀kọ́ NC mìíràn tí yóò mú ọ débi àfojúsùn rẹ. Àwọn olùkọ́ wa dántọ́, àyíká wa mọ́ tónítóní. Bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀la rẹ sì dára púpọ̀ pẹ̀lú wa. Ìgbaniwọlé sí sáà 2026-2027 lọ lọ́wọ́ báyìí. Kàn sí wa lónìí ní àdírẹ́sì wa tàbí kí o pé 0806805-5024. First, the Wise College of Education. Ọgbọ́n, ìmọ̀ àti ìwà.

0: eka bo pada lati eka ipolowo oja wa abala atupale iroyin o si nte si waju kini ohun mo nsin ya bi ke ka ti wo abala lami to tori ti lami to wa ba ti joko kale bayi ka ma da won lagara be ni se mo nse a o fere gege ejo te si waju papapa ka sare mu kini ohun bo tin gbona feli feli lori tabili wa lojumo to ni o di wo ninu wero in leadership to jade lojumo to ni je mo pe metala ninu awon leyi ti won fori sogba isele ijinigbe o nilu woro ni won mo si wa ni airiba yo won ni won da wa ti won o ti ri metala ninu won pelu bi won se yonda o btbt awon leyi ti won ni won ji lo ni ifan na fosu emi ko nbo so o adari ileto ohun lo si paya oro be ene ti se alaga apapo fun egbe idagba soke ilu kayama iyen alhaji yakubu saliu ni o mo si paya re wipe ninu awon eyan ti won lo bi 176 ti won je aralu leyi ti won ni awon gidi gan ko abande bande banditi alaya herimo leyi ti won jigbe ni ifan na fosu ni ilu woro ni joba ibile kayama ni ipele kwara won ni metala ninu awon eniyan ohun ni won mo si di awati bayo ti won o ti ri won gege bi o ti je ko dimo bipe leyin ti awon eyan ohun ti saju lo opolopo osu ati ojo lakata awon ajinigbe ohun sugbon o ti won ni won gba yonda lenu lolo yi won wa ni pelu o bi won ti gba yonda to oko awon eyan metala leyin ti won se nwa o gege bi o ti fokenke re se ti gbo awon ni gege ara nilu ilorin ni ojobo saliu o je ko dimo bipe ni lati pase akosile eyi ti won ni ilu ohun o mo ni lowo bayo leyin ti o se fi hàn iye àwọn èèyàn tí wọ́n ti gba òmìnira nínú àwọn èèyàn tí wọ́n jí gbé wọ́n ní 163 ni wọ́n mọ̀ ti gba òmìnira báyìí o nígbà tó ko àwọn ènìyàn mẹ́tàlá tá a mọ̀ sí 13 léyìí tí àwọn sì ń fojú sọ́nà fún wípé kí wọ́n jọ dáre o kí wọ́n bá wọn wá wọn láwárí káwọn náà sì gba òmìnira kọ́lọ́hún ọmọ sàánú wa mọ̀ ní agbákẹ́ròyìn gbá ni leadership ló tún gbé láàárọ̀ tó ní omidan.
1: Ẹ jẹ́ kẹ́mi náà sáré ojú ọmọ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ti náwó gan àwọn arákùnrin. Meji ko eni kan ninu won ni won poruko re ni Osukati Efiongi ewuko eni keje asi ma je Elijah Edeti eni to je alakoso cemetery ti won pe ni Ubi Oporo cemetery olopa won je ko di mimo pe awon mejeji yi ni won jijo sise papo won gbe oku
0: Rọ́gbẹ́
1: òkú ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí jáde kúrò nínú ìbòjì ìbòjì ọlọ́pàá sọ pé ètò wọn òun ni láti gbá àpótí eléyìí tí wọ́n fi sin òkú náà kí wọ́n sì lọ tún àpótí náà tà láti lè fi rí owó agbẹnusọ fọ́jẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom tí Fọnu John ló sọ yìí nínú àtẹ̀jáde kan eléyìí tí ó fi léde fún àwọn oníròyìn nílùú Uyọ ní ọjọ́bọ̀ àjọ ọlọ́pàá jẹ́ kó dìbò pé ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà Ìwọ́n yìí di punch ló wà.
0: Ọ̀rẹ́ jẹ́ jẹ́ sáré mẹ́lẹ̀ pàápàá ńlẹ̀ ńlẹ̀ ńlẹ̀.
1: Kí ló wá ṣẹlẹ̀?
0: Yàrá ìròyìn iléeṣẹ́ wa ibẹ̀ mo ti rélẹ̀ kọ́ pàápàá bí ọgán ẹni tí ń ṣe ìmáàmù àgbà fún ìlú ìlọrin sheik. Mohammed Bashir Dasuki baba ma ti jade si bombo bi o ti ndupe dupe pe okun lowo eni tin se are

0: tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anigboro ti mọ kí ló ń ha bùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́kun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí àbí fún mi make you happy. bí àyè ṣe bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù táwa jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.

0: You cannot control me. You cannot. Okay. You can have a little control, but I'm still in charge. I can attack any minute, but you can control for like a second. Oh, that's nice. That's really awesome spot right there.
1: We knew exactly how that feels at Diamond FM. With good conversations, music, and top entertainment that touches your soul. It's radio like no other. Diamond FM, shining supreme.
2: Àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn
3: sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday bẹ̀rẹ̀ láti dé di aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

ṣùgbọ́n ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wa lónìí ni wọ́n ń dàgbà pẹ̀lú ìgbàgbọ́ wípé ipò tí àwọn wà báyìí ni yóò pinnu ọjọ́ iwájú àwọn.

0: ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé wa àwọn ògo wẹrẹ wa
1: ọ̀pọ̀lọpọ̀ máa ń nígbàgbọ́ wọ́n máa ń gbàgbọ́ ẹ má jẹ́ sọ pé nígbàgbọ́ gbàgbọ́ torí ohun tí wọ́n bá nínú ìdílé ni ìpín nínú ìdílé wa wà ní dókítà o inú ìdílé tiwa o kò sẹ́nì kankan tó lọ́ọ̀lú ẹ̀bórí inú ìdílé wa fọ bàálù rí òun náà ti nípinnu pé fífo bàálù yẹn ó ti kúrò nínú àfojúsànjọ iwájú òun torí kò sẹ́ni tó ṣerí nínú ìdílé wọn ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ tún máa ń nígbàgbọ́ pé nínú ìdílé àwọn àwọn ò kí ń kẹ́ kọ̀ọ̀kan sẹ́ni kàwé nídìílé wa ibo ni wọ́n ti fẹ́ wọ́n fẹ́ lọ di professor ibo ló ti fẹ́ rí dókítà ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wípé ipò tí wọ́n wà báyìí ni wọ́n ti fi pàdánù àlà ọjọ́ iwájú àti ọmọ bá wa ń gbọ́rí àwọn ọ̀rọ̀ báyìí lóòrèkóòrè pé nínú ìdílé tiwa kò sẹ́ni kàwé ó jẹ́ rọra kí ni ó fẹ́ di kinní kan nínú ìdílé wa kò bá sẹ́ni lọ́lú èbórí bí ọmọ bá ń gbọ́rí àwọn ọ̀rọ̀ báyìí léraléra irú ìpalára wo ló máa ń ṣe fún àlà ọjọ́ iwájú irú ọmọ bẹ́ẹ̀ ṣe ní ìdílé tí a bá ti wá bí ọmọbìnrin ló gbọ́dọ̀ sọ irú èèyàn irú àlà ọjọ́ iwájú ti rí ọmọ bẹ́ẹ̀ tí yóò ní. gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lohun tá a máa jíròrò lórí ètò láàárọ̀ yìí lórí ètò ẹ̀bá wa dá sí i ní ìkànnì diamond 88.7 fm ìlọrin omidan ọláyínká jẹ̀ni àjíbádé lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí mu ní àlejò ní ilé agbára bí tí wọ́n jẹ ọkan gbòógì nínú àjọ tí kì í ṣe ti ìjọba tí wọ́n sì jẹ́ olùyọ̀nà náà rọ̀ nípa àwọn obìnrin láwùjọ ẹ bá mi kí àwọn aráalé ẹ bá mi dárúkọ yín fún wọn.
2: ẹ káàárọ̀ gbogbo aráalé orúkọ mi ni olúwa damilọla ọmọ bámidélé.
1: ẹ ṣe adúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa láàárọ̀ yìí.

0: ati pe gbogbo omo le ri bakan na ko nbe
1: gbogbo omo le ri bakan na koda yi to kawe mi na nibi to ti kawe yen na lo ti se ko nge oyun ta tun soro npa yi sa wa da duro ni eni to si fe yi won bo un na ni se bi won wo pe ka won ji se ni lo do didi mo won lowo ibe na wa ni ikunpa obi tun ti wa nje a fi le ni pe oh titi e ba fe baje ko baje o a ni le ọpọ àwọn ọmọ tí ẹ rí tí wọn ẹ kàn rí ọmọ mi ọmọdún mẹrìnlá ó pọn mọ bó ṣe wu mi lóru ó ti lóyún àwọn òbí ẹ ti ní ó ti wá tójú bọ báyìí
0: má gbalé ọkọ ẹ lọ
1: ẹni tó fún un lóyún gan ò lè dá jẹun
0: kò tí ì lè dá jẹun
1: wọn ń bọ òun náà ni so ó wà lọwọ òbí a mọ bá wọn sọnà gẹgẹ bí ọmọ.
0: Ọ̀rẹ́ àlejò mi, wọ́n ń wú gbogbo ẹ̀ tí gbòǹgbò ni, rẹ̀ bá wù dáadáa. Èèyàn náà ni pé kíkọ́ ọmọ ní ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ náà lásìkò tó ń kàwé, wọ́n ti so pọ̀ tẹ́ bá ń fọkàn bá wọn lọ pé òun náà ṣe kókó ṣe pàtàkì lásìkò tí a wà yìí. Ọ̀rẹ́ lórí ètò ẹ̀ bá wa dá sí àmbọ̀.

0: Diamond FM.
1: Econ Radio, Sio Jackson. Fẹ́gbọ́yé jẹ́ ètò tí wọ́n sanwó fún. Tẹ gbogbo ohun tí ẹ bá sì gbọ́ lórí ètò náà jẹ́ èrò àwọn onígbọ̀wọ́ ètò ọ̀hún láì ní ohunkóhun ṣe pẹ̀lú ilé-iṣẹ́ wa Diamond 88.7 FM. Ilé-iṣẹ́ Diamond 88.7 FM ṣèlérí láti tẹ̀síwájú pẹ̀lú ìlànà ìkọ́ṣẹ́mọṣẹ́ tí ẹ mọ̀ wá mọ́. Ẹ ṣeun fún ìfẹ́ tí ẹni sí wa.
2: Ìtẹ́wẹ́ gbọ́ yìí nítorí tí wọ́n ṣe onígbọ̀wọ́ fún ilé tó wà lórí rẹ̀ kì í ṣe ti atọ́kùn àbí ti ìkànnì Diamond 88.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ṣetán. A ti farajìn fún ìlànà iṣẹ́ ìròyìn tó bá ìgbà mu tó sì bá òfin mu.

ọmọ Kwara ṣe gbàgbé àṣeyọrí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara ebi ò pa wá ní Kwara lásìkò ẹgbẹ́ òṣèlú PDP àlàáfíà jọba lásìkò PDP àwọn ọlọ́jà ń tàtàjìrì lásìkò PDP ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́n ralẹ̀ mọ́lẹ̀ gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rere ṣe àwọn bàbá ṣe baba rere nínú ilé wọn lónìí wá ń kọ́ èrú àti mọ̀kàrúrù ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìṣèjọba àwọn tó wà lórí àlééfà irọ́ funfun báláwo ni wọ́n fi ń darí wa rìbáribo ọmọ Kwara etí yín dà ẹ má já jásí kòtò ìdààmú àwọn ará abílẹ̀ kan sí o ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú PDP ìgbà yóò sàn wá síre ìkéde yìí wá láti ọ́fíìsì alukoro ẹgbẹ́ PDP nípínlẹ̀ Kwara PDP Power PDMP Olóyè.

0: tarata so do won kini 324 lune tan fe ka mo le kan si e ma gbagbe o lori Facebook e lo si Albasira the insight Edward wo life and direct lori to Albasira le lu chuno o na ni e je npara si odo Ibn Miriam Alhaji Sheikh Ibrahim re baba bismillah
1: a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima allahumma salli ala muhammadin wa ali muhammad wa ajjal farajahum waj'al an-nura fi basari والبصيرة في ديني واليقين في قلبي والإخلاص في عملي والسلامة في نفسي والسعة في رزقي والشكر لك بدما أبقيتني كل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول رب العالمين صلى الله عليه وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم وأهلك عدوهم من الجن والإنس من الأولين والآخرين أدوك فما بعجوك أيها باسكور وطروك أيها رسول الله وقاوى الليلون ẹni tí olúwa dá tí ọ̀sẹ́ni tó tó kọ̀sẹ́ni tó súnmọ́ bí nílé yóò tó adúgbẹ́ fún ọlọ́run pọ̀ fi ránṣẹ́ sí wa ó sì jẹ́ iṣẹ́ bó sì yẹ kí ó jẹ́ ó dẹ̀ fún alára gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí bá ṣe lọ ayé àti bá ṣe bá ọlọ́run dáadáa ó sì jíṣẹ́ náà ó sì dá lójú kóhun jíṣẹ́ náà débi pé ó bi àwọn sàábì rẹ̀ pé ṣé mo jíṣẹ́ àbí mi jíṣẹ́ ó tún ní ṣé mo jẹ́ pé àbí mi jẹ́ pé ogun wọn ni ọjẹ pé ó pé ànábì ní ìyẹ́ ẹni tó lè mú yín wà lìjánà kan ń bẹ tí n ti sọ fún yín bí wọn ló kò sí gbogbo ohun tó yẹ kọ́ bá wa sọ náà lọ bá wa sọ ẹni tó lè mú yín wọn náà tí mo dákẹ́ ń padà kankan ń bẹ rí wọn ni rárá gbogbo ohun tó yẹ kí ìyẹn ó jìnnà sí kọ́mọ́ bá wọ náà gbogbo ẹ̀ ló ti bá wa sọ ànábì jíṣẹ́ ọlọ́run sì jẹ́ pé ọkàn fáwọn fún ànábì jíṣẹ́ ànábì tó wá bí àwọn sàbẹ ṣe mo jíṣẹ àbí mi jíṣẹ ogun wọn ni ojíṣẹ ẹrí tọlọrun jẹ yẹn àti tí àwọn sàbẹ rẹ jẹun àti táwọn aráalé rẹ sọ nípa ìjíṣẹ rẹ àwa náà wíru rẹ ní àyín pé muhammadu sallallahu alaihi wasallam ojíṣẹ adúgbò fún olúwa ọba àjọkáyọ ọba sàkẹ ọhún lórí bẹẹ àwọn ọ̀rọ̀ tí a sọ ní ìjọ òní yẹn a sọ̀rọ̀ nípa àwọn ọjọ́ sàídí àti ọjọ́ ọ̀nà yìí sí mo sì mú àyà kùránì wá láti fi gbé ọ̀rọ̀ lẹ́sẹ̀ pé àwọn ọjọ́ ọ̀nà yìí sí àti ọjọ́ sàídí ń bẹ inú islam tí a bá sì farabalẹ̀ pẹ̀lú ẹ̀sìn a gbọ́ ẹ̀sìn yìí àwọn aráalé ànábì jẹ́ ká mọ̀ pé ànábì sọ ọ́ gbọ́dọ̀ jẹ́ ká mọ̀ dáadáa pé àwọn ọjọ́ ọ̀nà yìí sí àti ọjọ́ sàídí ń bẹ ọjọ́ sàídí ni àwọn ọjọ́ tó ṣe pé tí èèyàn bá ṣe nǹkan níbẹ̀ nǹkan ó yóò gun rege yóò sì dà yóò sì lójútu àwọn ọjọ́ ọ̀nà yìí sí làwọn ọjọ́ tó ṣe pé tí èèyàn bá ṣe nǹkan níbẹ̀ ó lè má yọrí sí dáadáa nítorí pé ọjọ́ òun jẹ́ ọjọ́ tí àfihàn tí nǹkan kan tó ṣẹlẹ̀ ní ìdàkejì nínú tán so àwọn ọjọ́ ọ̀nà yìí sí àti ọjọ́ sàídí tó bá fi wọ́n wéra wọn ọjọ́ ọ̀nà yìí sí nínú ọdún ó kéré púpọ̀ láwọn ọjọ́ tí ọjọ́ alẹ́pẹ́ nà yìí sí ọjọ́ tó ṣe pé bá fẹ́ ṣe nǹkan pé tá a bá dàárò pé ká má ṣe níjọ́ náà ká sọ di ìjọ́ kejì àbí ìjọ́ kẹta àbí èdè bífọ̀ pé yóò jẹ́ kí nǹkan tó yọrí sí dáadáa so islam ò ń kọ́ ò kọ́ gbàgbé kọ́tẹ̀ dákẹ́ ní ipa ẹ̀ so àwọn ọjọ́ sàyídí ọjọ́ nà yìí sí ọwọ́ kò sọ ẹni tó bá wá mọ̀ abẹni tí kò mọ̀ àwọn àfa mọ̀ mo sì mọ̀ dáadáa pé àdàgbà bá lọ́wọ́ àwọn àfa ní ìgbà náà àmọ́ nígbà táwọn ará lẹ́tẹ̀ tí wọ́n wá ti mẹ́nu bá má jẹ́ kó yíwa pé sàyídí àti nàyí sí ń bẹ ọwọ́ tó ń rìnlẹ̀ dáadáa ní ọ̀dọ̀ lọ́dọ̀ wa àmọ́ gbogbo ẹ̀ náà pátáńtà pé lọ́jọ́ sàyídí kò túmọ̀ sí pé èèyàn ṣàbùrú ńbẹ níta rẹ̀ pé ní ọjọ́ nàyí sí kò túmọ̀ sí pé tí nǹkan bá ṣẹlẹ̀ tọwọ́ àtọwọ́ ọlọ́run lè tó ti wá pé kọ́ ṣẹlẹ̀ níjọ́ náà ya ni so ko won ni se ni jona e ti en o tun wa se ti o fi ni pada je ti o nkan ti en fe se won o fi yori won tun wa menu ba fun wa so latara be e mo je pe ko sojo ti en o le se nkan mo ke yan mo ko emi mo fe sa ojo ona yi si mo fe fi se mo fe pe oro ta wa fa nso mo fe pe ro abi ta na bi so mo fe pe ni ro so o ma dada ngwa pe ohun fun e lo gbejo nbo nkan ti to se ohun ta ba se ni ai mo kan ti o se le mu yan wona yes le mu wa aljanna iyan le yan jero rare ke se pe oni kan yan wo na abi ko ni kan yan wo aljanna so yo mo je pe ojo na yin si ati sayidi akan le targibu abi tarhibu nbe ni esin le joko ru pe e ma egbiyanju ke ma won ojo sayidi egbiyanju ke ma won ojo na yin si ara won ojo na yin si tin be ni islam okan gogi tun bo wa laipe yi ona ni ojo kejidilogbon osu ti awayi osu safar osu keji odun islam yo kejidilogbon ni anabi faye le na ni anabi kuro ni aye ta wa wa ta ngbe ta tin bara wa soro yi anabi fi bi yi le lati lo le bere igbese aye ti e to lagbara ju eleyi lo igbese aye ta anabi no lo ni gba ngba to ti kuro laye ni jona igbese aye hun o lagbara okun o si wa more effective o si ka gugu nkan pata jugba tin be ni aye lo pata ni be laye ko se gbere pata o tun wa si mo o wa jugu gugu nkan lo pata pata so latara be ojo na yi si e na ni ru awon ojo sele o ma nsele ara awon principle ta awon fi mo awon ojo na yi si abiyo side ni pe ki lo sele nnu re ninu tan anabi wa muhammad sallallahu alaihi wa sallam ita totun la fi ko anabi to ba nigba abari anabi kan ni igba itumo eni wipe ohun lo ni gogo sama mejeje anabi yen lo ni gogo sama mejeje yin pe ohun lo ni ipele akoko ikeji iketa ikerin ikayarun ikefa to fi deli ikeje anabi yen lo ni leyin na sama ko kan lo ni awon malaika ti se gogo malaika ti membe pata ko sa anabi olohun to logba lowo ti o ni control lera awon malaika yin pe yin ta anabi olohun yen ba nse ohun awon malaika ni won mo interact awon olohun mo ti si awon olohun mo ran si in ti ba se nfe ni won mo se koda lodo oluwa in ta nabi yen ba nfe ni olohun mo sa ba se abi to ba se pe o ni idi mi yo se ti e to lohun ni rara yi pada eleyi ni ki ko se ba ni nabi kan lo ni gba itumo ni pe gbo sama mejeje ohun lo ni koda ke se je mo mejeje lasan olohun tun fun won ni ategun ati imare ale ara se en tọ tuwa ni aye mejeje sama mejeje yen o e mo ko na lo ni ile mejeje tori pe gbogbo tin je ile aye ta n gbe patapata gbogbo e lo ni to correspond pelu re ni sama abani ile akokan ohun sama akokan ni ojo nlo do ile akoko ohun pelu sama keje ni ile elekeji ohun pelu sama elekefa ni ile eleketa ohun pelu sama elekarun ni bi won se wa bi won se sapaka so sira won ni ile meje ni nbe sama meje ni nbe taba so pe anabi kan lo nigba ohun lo tun ni ile mejeje ohun na that is aset olorun ba lo lori ile mejeje yen olorun o gbe fun pe iwo lo ni iwo lo da rara ama se en temi olorun ba fe se ni be enu re ni mo fi si nti je pa anabi kan lo nigba nu so be ni ti muhammad sallallahu alaihi wasallam te pe ohun lo wa ni ke se ko ohun lo nigba ohun lo ni gbogbo aye lagba ta adamo ti wa ti mahadi o fi wa ti o fi lo taliki a mo fi de muhammadu ne kan lo ni gugu aye so anabi o ni limit je ko gba anabi olorun to wa si waju re na tele ni reflection re ni tajamin tajaliyati hi sallallahu alaihi wa sallam ina ni wa buruzu anabi ha anabi na ni gugu anabi olorun to si lo si waju awon afa na si ri no tun ri ta oro to mo so yi won awara le je kele ti mi so yi o je ko yi wa be pe anabi olorun kankan ko wa afi ko se pe ipase anabi muhammad logba to fi wa saye lo de fato pe ko so kankan nu won to lo de fato pe gbogbo woli kan to le ko wa lewa tanabi o sare mo won le to anabi muhammad sallallahu alaihi wasallam so ko sin to londa to to anabi be le yoju lo awa ni anabi lo wa ni aye lapapo lagba ta adamo ti wa taye o fi pare anabi lo ni awon kokon mo ya igba lo ni be na ni olohun kokon mo ya igba lo ni be ni so itumo e ni pe gbogbo ase tin be nsama ati letele na ko si ti olohun o fun anabi ni agbara
2: lati se nti o oba fe se nibe ama pelu yondo olohun ni o pelu yondo olohun ni o ko si abara kan loke ipe to le se nti oluwa ofe to si pere lore olohun ko si abara kan loke ipe anabi ni o woli ni o ko se nti le dase loke ipe olohun ni o so pe da mo yonda ma se so ko se nti le so pe tolohun bo ngba ti momodi owi be lẹ́yìn kọ́ wà rí bẹ́ẹ̀ so anábì ọlọ́run kọ̀ọ̀kan gbà tó wọ́n lùgbà àti tí wọ́n gbà tá nǹkan tá a bá ṣe lásìkò wọn ìdánwò adì tàmí ọjọ́ ọ̀nà isi àti ọjọ́ sàyídì títí wọn bóyá anábì ọlọ́run yẹn gbà wúlá bí ọjọ́ tá anábì ọlọ́run yẹn a bá bí anábì yẹn ọjọ́ sàyídì wọn nítorí pé níjọ́ tá a bá bí anábì ọlọ́run tọ́lọ́run fẹ́ rán sí ìlú tọ́lọ́run fẹ́ rán sáwùjọ déètì tá a bá bí yẹn ọlọ́run sàánì kẹ́ni pé coincidence ìkọ́kọ̀ọ́kọ̀ bára wọn mú rárá ọlọ́run sáni nígbà tá a ti dá ẹ̀mí rẹ̀ ọba di ọjọ́ báyìí ọba di ọdún báyìí ọ̀sẹ̀ báyìí oṣù báyìí ọjọ́ báyìí déédé àsìkò báyìí àábí ìmọ́lẹ̀ ànábì yìí ọjọ́ tó ṣẹlẹ̀ tó fi rí báyìí yẹn ọjọ́ ń di ọjọ́ sàyídì nítorí pé ọjọ́ tó wá sáyẹn ti di ọjọ́ orí ó ti di ọjọ́ ńláńlá níwájú ọlọ́run irú ọjọ́ yẹn ọlọ́run ní gbàgbé ọlọ́run yìí gbàgbé rẹ̀ kì í sì fi ṣeré àwọn tó bá ń bẹ pẹ̀lú ànábì ọlọ́run kọ̀ọ̀kan lásìkò òun tọ́lọ́mọ ní kí wọ́n mọ déètì yẹn déètì òun ọjọ́ nǹkan wọ́n mọ jọjọ alálùbáríkà nítorí pé ọlọ́run kọ̀ta lúdò kò sì máa ṣàwádà kò sí ní tọ́lọ́run ṣe tí ò nídìí tó fi ṣe kọ̀ọ̀kan káwọn sọ pé kò rí bẹ́ẹ̀ lẹ́nu kò túmọ̀ sí pé kíní wọn ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítòótọ́ lọ́dọ̀ títí ẹni ò ti rí bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ni ti rasúlùlá ọjọ́ tá a bí ànábì tó pé déètì méjìlá ní ọjọ́ kejìlá oṣù rọ̀bíù làwọ̀ àti ọjọ́ kẹtàdínlógún oṣù rọ̀bíù làwọ̀ àti bíi láti ẹ̀ 12-17 àwọn ará alẹ́ ànábì ní 17 lábá ànábì àwọn tí wọn ọ̀tẹ̀ lára alẹ́ ànábì ń sọ wípé 12 lábí ànábì 12 ń labá lọ́dọ̀ àwọn àgbàlagbà nílùú tá a wà yìí ibi tá à ń gbé yìí kó tó adìpọ̀ padà wàá hàn látọ̀dọ̀ ìmọ̀mù Khomeini wípé àti ọjọ́ 12 yẹn tó fi di ọjọ́ 17 yẹn ọjọ́ sọ̀kalẹ̀ mọ́lẹ̀ ànábì ní gbogbo ẹ̀ so ọjọ́ márùn-ún yẹn kò sì fi ṣeré nù fún mùsùlùmí gbogbo ọjọ́ márùn-ún yẹn pátá ọjọ́ ńláńlá ni ọjọ́ tó tóbi ni bí èèyàn bá ṣe nǹkan níbẹ̀ yóò yọrí sí dáadáa àwọn bàbá wa ń jọ òun wọn mẹ́nuba fẹ́rẹ́ náà níjọ níjẹ̀ẹ́dógún àbíjọ òun ni tí mo sọ̀rọ̀ wọn yéé fi oṣù rabiu lawal wọn yéé fi ṣeré wọn máa ń pè ní oṣù nàbí eyín pé oṣù ànábì wọn máa ń pè gbogbo ń tọ́ jẹ́ nǹkan alábàárà tó jẹ́ nǹkan tó dà ìlọrin tí mo mọ̀ yìí àti oṣù tó tún tẹ̀lé ìlọrin máa fi nǹkan tó tóbi síbẹ̀ ní pàápàá yìí lọ ìyàwó wọn ni wọn fẹ́ kí ìyàwó yan alábàárà dáadáa bí wọn ṣe máa sábà tì í sínú wọn jẹ́ nàbí òde torí pé oṣù nàbí yẹn gbogbo láti ìbẹ̀rẹ̀ tó fi dé parí ẹ̀ oṣù ọjọ́ sàyídì ni gbogbo tó kó sínú so bẹ́ẹ̀ náà wá nígbà tó pé àgbà oṣù tá a bá ànábì àjọ ọjọ́ tá a bá ànábì yẹn ó ti di ọjọ́ ńlá lọ́dọ̀ ọlọ́run nìyẹn ọjọ́ kejìlá oṣù rọ̀bíù làwọn oṣù tí ń bọ̀ wá nìyẹn oṣù rọ̀bíù làwọn rọ̀bíù alákọ̀ọ́kọ́ rọ̀bíù sáà níwà bí sáà ní náà ṣe bóun náà ṣe kún tó bóun náà ṣe da tó iná nìyẹn so wọ́n dẹ̀ sọ pé oṣù táwọn oṣù safar náà yìí sí lókún bẹ́ẹ̀ àwọn tó pé kéèyàn mọ àwọn nǹkan tó tóbi tó lágbára téèyàn mọ àwọn pé mo fẹ́ fíìsì ọjọ́ sí tí mo sì ní alternative àti fíìsì ìgbà míì pé mo fíìsì sásìkò yìí eléyìí tá a sọ yìí ó hàn dáadáa pé bọ́ọ̀lùmọ́ bá fẹ́ ṣe ìparun fáwọn àwọn àwùjọ kan ọjọ́ ọ̀nà yìí sí ti wọn iná ní máa ń ṣe báwọn ọjọ́ wọn bá jẹ́ ọjọ́ ọ̀nà yìí sí ọlọ́run wa pinnu pé òun fẹ́ jẹ wọ́n yá lásìkò kan ìjọ tó jẹ wọn yà yẹn déètì òun ti di déètì nà yìí sí ọjọ tí ọdà kéèyàn máa ṣe nǹkan tó nítorí pé nítorí ọlọrun ṣe yẹn ọlọrun òfin ṣeré yóò máa rìpíìtì ẹ níjọ òun ni fáwọn àwùjọ yẹn ọtí tó bá tú bá lọrun forí yẹn wọn ọlọ́dẹ̀ lọ ayà tí mo kà níjẹ ìjọ òun ní sọ fún wa ayà surato fusilat ayà 16 ní ọlọ́run sọ pé fàṣánná àlẹ́hìnrí hansarsaron fi ayámi nàhísàtìn padà lè ṣe àzà àwọn olúwa asọ̀kalẹ̀ wọn lé wọn lórí atẹ́gùn tí mo rún yàn aso kale le awujo awon nabi yen leri olorun soro npa adawa olorun soro npa awon nabi salihu soro npa nabi hudu we even kan nabi nohu ga so sugbon ile ta so lowo yi o fi refer si pe awon nabi olorun kan won to ti koja lo pe emi olorun di ya je won en to pa tegun la fi pa en ta fi le riri awon ta fi pa awon to pe to pe no ya irisirisi ya ta wa olorun ko ta fi je won la fi je won awon ojo yen ti di ojo to keyan mo sora fun so olorun pe to ki mo se ta wi fi ayamin nahisatin ni awon ojo na yi si awon ojo ta le so pe ojo to buru fun awon awujo yen ninu zi ko hun azab al khizi fi al hayat ad dunya nta awon fi je yen ya laye ko to dal kiyama ni pe a fe koju ti won a fe koju titi oba won a fe fun to wo iya la adoju ti ni filayatun la laye wala azabul akhirah akhaza ya tal kiyama odoju ti yanjo odoju ti yanju taye yi lo wa hum la yub la wa hum la yunsarun la badal kiyama ni ka kon ni ka kan lo wo je ya won tenu en to le ran lowo koda taye gan wo je tenu ko se to le ran lowo awon ojo to wa se be fa won awon anabi olorun to koja lo ojo na yi si ni bo fun islam fun titi wa inu ta islam titi wa awon ojo na yi si wa wa loto to yato awon anabi olorun to koja lo o ka je ko awon ojo na yi si kokan ta anabi retain na anabi olorun to koja lo o wa le pe anabi retain e pe ojo yi ojo na yi si ni ti o fi dal kiyama awon ile ojo sayidin ti o fi dal kiyama ojo ta bi anabi isa ojo sayidin ye ta bi musa ojo sa awon eleyin o le yi pada amon nu islam awon isele nu islam gaga lo am fun ata to to an pada mo pa ojo saidi le am saidi on to lagbara na islam na islam to lagbara la pe ojo yin sin ojo akoko rabiul awal ojo saidi ni ni isele to sele nbe ojo ta bi gun samwa lo to se isra wal miraj ojo saidi na ni ogbo ojo ta nsodun pata ogbo nu islam pata ojo saidi ni won gbogbo ojo jima pata ojo saidi ni ato pe date ba wa to tako asiko won ojo si ma lagbara ju osu lo ba jo afa se kan o wa jo ojo na yi si wa ni afa se kan jo na so ese sara e de sawo do ara pe kan e ma ban kan e lo to pe e rogboda si o lo si keep e fun ya be lo yo ta bi rasulullah din ojo ta mi faye le ojo na yi si ni ojo rasulullah ko to bi awon omo to bi ojo saidi gbogbo e eyi ta na bi lomo to ku ojo na yi si ni gbogbo awon mejeji lati ri ali to fi de yi mahadi ojo ta bi won ojo na ojo saidi gbogbo e pata ali abi ni rajab 13 abi ali ni rajab 13 gbogbo ojo lati lo kan de pata ojo saidi ni atoru atosan saidi ni fa ramadan saidi lo kun gbogbo e so yoda bir as rasulullah 12 between 12 and 17 ali abini 13th of raja hasan hussein wo gbo nigba ta bi won zenu labi nigba ta mahadi abini ni shaban idaje se osu shaban labi so gbo awon ojo inu islam won je pe ko ra bayi ko ojo sai lojo nbo si tele o tun wa lagbara si pelu awon sele to ba sele nbe ko kini nta ti mu jade o na ni pe awon sele to sele inu islam wa yi ta ba mo to si ta mo du je ko daju pe date re ni date re ni date re ni awon nkan to da to sele be ka ba mo lai lai be ni kankan so ta ba mo ta gbe nkan si ojo un in ti o bi fun wa nkan kekere ko ni dada ore po ni bi ka mo ojo to tun je ojo ore ju awon ojo yoku lo ko wa so ojo tin be lai te o le se nkan I mo ku jura awon lo ni ti o ti ka to wa so yin di ta mo fi exploit awon eyan e ma wo lodo wa ojo na isi ojo saidi opolopo to so ko mo saidi o mo na isi gan won mo o ka gboro kan lenu awon kan ni won so dise in be le yin won tin ko yaje won se tin be won de ti tun fi n baye je tawon afa kan to fi n ba nkan je ka lo mo bo ti e ka mo ka de se bo ti e ka se ko ba ti e mo nkan kan rara to gbo eni to ba fe ti gbe siwaju olorun iko mi mo ko tumo si pe ko si a ni tori pe to pe n ga ti mo ti o ti ye mi yen ta n ka le ti explore ta ka ni ko sinu islam ah confirm na isi saidi n be nu islam won se mo wo awon ojo to ku lati se awon nkan wa yi bo se wa wa fun osu be lo wa fun ojo la pe ji ojo alamisi a le fi ojo yoku ni pa pa julo be ba fe se yawo alamisi lo da ju fun yawo kẹ́sẹ̀ Saturday Sunday tá ń lò nísìn àwọn Saturday ò burú wọ́n kí wọ́n fẹ́ ṣe ìyàwó níjọ Monday kọ̀dá burú ni lọ́sílá sọ kategórikà ẹ̀ má ṣe rú nǹkan bẹ́ẹ̀ níjọ Monday àdọ́bìnrin ẹ̀ tún tọrọ ọ̀kẹ́ àti ìgẹ̀ fún ọjọ́ àlàmísì àtọjọ́ jimá ìfẹ́ tó special ìgẹ̀ tó special fún wa pé marriage tán ni bí lọ́nà bá dẹ̀ sọ pé níjọ àwọn máa ń ṣe ìyàwó tí wọ́n ń lọ ni ọjọ́ àlàmísì làwọn máa ń ṣe ìyàwó tí wọ́n bá ń lẹ́nu tó tọ́ àlàmísì ni wọ́n máa ń ṣe ìyàwó wọ́n ní tí wọ́n gbẹ́sẹ̀ lé bí wọ́n tẹ̀lé proof rẹ̀ ńgbà náà wọ́n ní kẹta gbẹ́sẹ̀ yín the most blessed day for wedding ọjọ́ jimá ló tún dáa jù fún ọjọ́ ìyàwó ṣíṣe Saturday náà dáa mọ́ kò kún tó àlàmísì àti Sunday then Sunday ò tiẹ̀ mú tó kò kún tó àlàmísì àti jimá but Sunday ò tiẹ̀ mú tó fún wedding Monday ń wọ́ sí fún wedding ẹ lè ṣe nǹkan míì àwọn ìyàwó ẹ lè ṣe ń jọ Monday àwọn ọdún eléyìí ó wà nílẹ̀ tó ń pẹ́tọ̀ yìí máa ń bí kí ọ̀la ọ̀dà kọ́là generation ti máa ń fẹ́ kọ́là ọ̀dà generation ti máa ń fẹ́ kọ́ nǹkan báyìí ìlú fẹ́ ṣe nǹkan lápèjúwe àfikún ọmọ àwọn ọjọ́ yìí torí pé kádàrà ìfẹ́ ọ̀ kárí gbogbo ẹnìkan ti máa ń bẹ nínú ìlú yẹn ni so látara bẹ́ẹ̀ Saidi ń bẹ nínú Islam Nayisi ń bẹ nínú Islam confirm knowledge of Islam iná ni. Ọjọ́ tí ń bọ̀ wáyé 28 of Safar, òní ni 23 of Safar, òní ni ọjọ́ kẹtàlélógún oṣù Safar. Tó bá di ọjọ́ kejìdínlọ́gbọ̀n 28 of Safar, ọjọ́ àwọn ọjọ́ náà yìí sí ni. Kí ló fà á? Ànábì fàyè lẹ́jọ́ náà. Èèyàn sì máa ṣàdúrà láwọn ooru, èèyàn ní àwọn iṣẹ́ tó lè ṣe. Ọ̀sán rẹ̀, èèyàn láwọn nǹkan tó lè ṣe. Wọ́n bá ti àwọn nǹkan tó lè ṣe rárá. Iná fìlà méjì kọ kọ́ ikú tọ́ pé ìkẹ́ rẹ̀ ọ̀la rẹ̀ kọ́ máa bá ìwọ̀ náà lẹ́yìn náà kásà lẹ́kọ́ sà láti fa nàbí ojú àtàwọn ìwé kú láyé yẹn kọ́ kọ́ da fún àwọn tó jẹ́ mùsùlùmí nítòótọ́ but nígbà tó ti kú láàrin wa tán gbogbo tó tún ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ kọ́ nǹkan tó tún dáa ni kọ́dà òfin lérí gbogbo dàrúdàpọ̀ tó ṣẹlẹ̀ yẹn pápátá a lè kájú kúrò níbẹ̀ ọlọ́kọ́ sànù wa alibarika níbi kọ́ lọ́jà jẹ pẹ́ ẹ̀ jẹ́ láéláé gbogbo ń tá a bá ṣe pátá tá a bá sì ṣe ọlọ́run dákọ̀ wá bí ọ ni wọ́n á sáà forí jẹ wá lórí ẹ̀ ogun ta ba se wala ni ada ada kona ta ba ni ero nbe masa fori jowa innaka ala kulli shay'in qadir allahumma salli ala muhammadin wa ali muhammadin wa ajil farajahum
0: to weyin te gbo wa ninu le eto ta pe ni alibasira le loju nu na le ngbo pelu ibn miriam alaji se kabla ibrere ati bi seju die seyin ti e tin ndara ko mo wa eyin na e bi su ba pe ke to wole te oga eti late e lo sori oju ko facebook e ka lo si albasira the insight lori facebook albasira the insight e ri wo lati bere dopin e le comment e le fi atiranse yin na sowo wa pe yin fe daseto ki to fi number ustaz wasita photo ni number tele pe si ni yara gbarambe ni 0913655692 0913655692 loju ko tele pe si baye lati jo ni gbolohun ko to di pe won fi oju ko tele pe ustaz wasi leyin eto ko to di pe won fi lede 0913655692 na ni oju opo ti e lori ofe atanfani lati pe si lekan si adupe wo lowo ile eko madina to ile mi academy to wa ni di ape nilo ti lorin tan je ki to ye ko ma waye lori kore ati ni gbogbo gba labe ba se reti awon ipeyin ni sisan tele ni ibita waye labe be na ni won fi number tele pe ustaz was leyin eto na won fi lede yen alaji zeka blai brinde ele pe won leyin eto ni o sori 0901 536 0148 na ni number tele pe won si leyin eto 0901 536 0148 leyin eto e je won ni to wa nbi na assalamu alaikum o ko ibule se pe wa
2: I'm going to go to the Monday. Gbogbo àwọn ọjọ́ méje náà níbẹ̀ láyé so nínú àwọn ọjọ́ méjèèje yẹn àwọn ọjọ́ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ náà ló sì dá àbí wọ́n dáa jura wọn lọ àwọn ìta bá wa padà rí instruction lọ́dọ̀ àwọn ìbí pẹ́tọ̀ pé báyìí léyìí eléyìí ò rí báyìí á wàá lò bẹ́ẹ̀ lápèjúwe bá pé ìyá ọ̀rọ̀ ìyàwó lẹ̀ ń bá ń sọ o àlàmísì àti jimoh lọ dáa jù fún ìyàwó sátidé ò burú òun náà ordinary good ni òun náà dáa fún ìyàwó náà ọ̀sẹ̀ nìyẹn

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń abò.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí fún mi lẹ́tù àbí bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.

0: eje n sare yilu yi pada mo ba sare lo nkankan mo nbo yin la wo lohun be pelu wa ye e gba sibe
1: ọgbọ́n inú la fi pe amọ̀ ọgbọ́n òde láyé fi pe ni lọ́lọ́gbọ́n fọgbọ́n àgbọ̀ngbọ́n tán kilẹ̀ gbọ̀ngbọ̀n gbòye ọgbọ́n kún ọgbọ́n látọ̀dọ̀ àwọn ọlọ́gbọ́n la ṣe ṣàgbékalẹ̀ abala àgbàlá òye sórí ètò gbẹ̀dú extra tọjọ́ friday àgbàlá òye ní gbogbo ọjọ́ friday tó bá kẹ́yìn oṣù lórí ètò gbẹ̀dú extra la máa gbàlejò olùdíje méjì lórí ètò life and direct láti wájọ bára wọn ta kàngbọ̀n fàájà lórí èmi ni mo mọ̀ jù nínú èdè yorùbá lálà olú àkútúpọ̀ òwú ẹni tó bá wá fakọyọ gbégbà orókè ó sì gba ẹ̀bùn lára bàǹdẹ̀ tó jọjú relé ọlárẹ̀wájú òye wọlé mr gbẹnu sí ganu sí gbẹnu sẹ gangan la tọ́kọ ètò aago méjì sí aago mẹ́ta náà ni lọ́jọ́ friday àgbàlá òye friday tó bá kẹ́yìn oṣù lórí ètò gbẹ̀dú extra ní kẹ́ni diamond 88.7 fm ìlọrin proudly supported by fiolu pharmacy àǹfààní ńlá ló jẹ́ fáwọn olókoòwò ńlá àti kéékèèké láti bá wa dòwò papọ̀ fún wa lẹ́bùṣẹ̀ wúrí ńlá fáwọn tó ń kópa lórí ẹ̀ àgbàlá òye ẹ̀kọ́ èdè yorùbá àti ìdárayá

0: Nigeria we ojo.
1: 0913655652. Hello, Tanim Bembe Kaso.
2: Lati
1: ilu Iragbiji re Alagba Sunday ko yi.
2: Bẹ́ẹ̀ni sir.
1: Tọ ṣe ti rẹ́bùn yín o.
2: Ah, mo ti ri ẹṣẹ.
1: Oya Iba dúpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ Fiolu Pharmacy.
2: Orúkọ lọ́wọ́ ilé-iṣẹ́ Fiolu Pharmacy. Ọlọ́run máa ràn ọ́ lọ́wọ́.
1: Ẹ tún fẹ́ ganu sí lọ́sàn yìí.
2: A fẹ́ ganu sí.
1: Alagba Sunday.
2: Ẹ sà.
1: O tó gbé wá rèé o. Ọ̀pẹ̀lẹ̀. Oya.
2: Ọpẹlẹ.
1: Ẹ.
2: Ọpẹ.
1: Ọpẹ kíní jẹ́bẹ̀.
2: Ọpẹ ọpẹ tán fi sepo.
1: Ok, ó dé ní.
2: Lẹ̀ kéèyàn lẹ̀ kan.
1: Ní ilẹ̀.
2: Lẹ̀ kéèyàn lẹ̀ kan.
1: Ní ilẹ̀. Ok, ẹ̀gbọ́n tẹ̀ ẹ̀yin náà gbọ́ bó ṣe ró létí. Lẹ̀.
2: Pé ká lẹ̀ kan lẹ̀ kan mọ̀ yàn kúmọ̀
1: lẹ̀ kúmọ̀. Irú stúdẹ̀ntì wo lẹ̀yìn ẹ tún ṣagídí. Lẹ̀.
2: Mi sagidi.
1: Oye gbogbo oya etunmu.
2: Ope.
1: E kuro lori yun o de ni.
2: Le.
1: Le? Kino tumo si?
2: Beni. Pe kan le kan.
1: Le?
2: Beni.
1: O deji.
2: Ope.
1: O di meta.
2: Ele.
1: Kini njebe?
2: Ọmọ benin tó bá tí ò bá lára.
1: Ìwọ bọ̀ yìí. Ìwọ bọ̀ tó slender. Ibi tó rò ọkà ẹ lọ. Ọmọbìnrin tó slender. Ọlọ́run o. Ok, ó di mẹ́rin ọmọ kùkan. Wọ́n gbọ́.
2: Pẹ́.
1: Pẹ́ kí ni jẹ́ bẹ̀?
2: Kéèyàn pẹ́ níbì kan.
1: Kéèyàn pẹ́ níbì kan. Eba. Alagba Sunday. Láti ìlú Iragbiji, mo ti ń funra sí wọ́bọ̀ yìí àti ìgbà tó ti máa gbẹ̀bùn lórí ètò yìí báyìí, o ti lọ sí gbẹ́rẹ́ ọlọ́kọ̀ àbí?
2: Alágbé òfin gbẹ́rẹ́
1: ọlọ́kọ̀. Wọ́n gbọ́. Ọlá Ọlọ́run èmi wẹ̀. Ó yẹ fún mi ní nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín.
2: 846.
1: Kí lẹ pé?
2: 8846.
1: 8846. Ó ti mú yẹ́sì lọ́sàn yìí.
3: Ẹ ṣe gan-an. Governor General. Ẹ jẹ́ máa bọ̀ wá sọ́dọ̀ àwọn ọmọ
4: yìí. Orí mi àpẹ, ìwọ ẹ̀dá mi àpẹ sí.
3: Èèyàn bá àmọ́ ṣẹ́jú pẹ́ bí bèbí oníke, kí ló kan rú wa?
4: Ṣebí orí jẹ́ ló ń gbé ni, orí mi dákun gbé mi. A máa jẹ ń ta.
3: Ẹ mọ́ gbàgbé pé ètò yìí.
4: Ẹni ẹlẹ́ni kò má gbà ṣe èmi ṣe.
3: Àtẹ̀kọ́ àti ìdárayá méjèèjì la kó papọ̀ sínú àpẹẹrẹ kan náà lórí ètò yìí. Pẹ̀lú extra tó jẹ́ ojúmọ̀ rèé. Ṣé ẹ̀ ń jọ ara yín?
4: Ìwọ orí mi máa jẹyà ojú mi o.
3: Mo fẹ́ kẹ́ ẹ fi yèé sáwọn méjèèjì tá ń bẹ nílẹ̀ nínú kulu ìmọ̀ ń bí pẹ̀lú mi. Wọ́n ti kọ́kọ́ já pa tẹ́lẹ̀. Ó ní ẹ bá ń wọ́ wọn wá. Wọ́n ti wọ́ wọn dé o.
4: Yegi kúrò lọ́nà ire. Àgbẹ̀ ti ń bẹ̀rẹ̀ pàdé ológun kó máa gbé bọ̀ lọ́dọ̀ mi.
3: Oríṣiríṣi òwe ni àwọn bàbá wa máa ń pa. Ìbẹ̀yìn àgbààgbà lóde ilẹ̀ yìí. Ìbá ọkùnrin ìbá obìnrin. Onílé àti àlejò ìbá bàbá ìbá yèyé. Àgbà òní tán lórílẹ̀ láìlá láṣẹ Èdùmarè. Oríṣiríṣi òwe làwọn òbí wa máa ń pa. Bọ́ bá fẹ́ bọ́mọ wí olówe tí wọ́n ń pa. Bọ́ bá fẹ́ ṣèkìlọ̀ fọ́mọ olówe tí wọ́n ń pa. Bọ́mọ bá ń mórí lébì kan bọ́ bá fẹ́ kọ́ṣẹ́ pé ibi tó ń lọ yẹn ò dá olówe tí wọ́n ń pa. Kọ́kọ́ bá

0: ṣàlẹ̀.
1: A máa dáràn.
2: Àìlówólọ́wọ́ ìpani ló kọ̀dà, ṣé bí wọ́n ní Mr. ni ò ní sí ń bẹ̀.
3: Ẹ máa wò yín.
4: Ọlọ́run tálíkà sí wá kún ẹnu ẹ̀yin pípù yìí báyìí.
2: Lámídìí, ṣé bí ńgbà tí wọ́n ti rọ́wọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀.
1: O kúkú fàṣírí ọ̀la rẹ̀ hàn.
4: Èmi náà kọ, ńgbà já yín ta yín tẹ̀ já.
1: Ọjà wa àjákẹ́. Lọ́nà wo?
4: Ebi isi lona. Iná ọ̀la sírí ẹwà tèmi.
1: Isi lona. Àwọn àwòrán tún jẹ́ bá
4: ní o isi lona ojúbò kan tí sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sí tolówó àjọ isi lona wọn kọ́ ni bọ́ ti pẹja ni kì í ṣe pé wọ́n fún ni lẹ́jà jẹ tẹnu rẹ ó lè tọrọ láwùjọ kó lè rọ́wọ́ tìgbà kù o ní láti darapọ̀ mọ́ isi lona àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùúró kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ dúró kan tó sọ dọlọ́rọ̀ ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí àjọ isi lona wà káàkiri gbogbo sátúwẹ̀ èyí tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀ àkàìmọye èèyàn ló ti tara wọn dìde wọn náà gbégbé sí ọlọgbẹ́ lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona kọ́rọ̀ rí ó lè dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀ ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn fúnma taiwo ìsàlẹ̀ nílùú ìlọrin kwara state.
5: Wọ́n ti rí lẹ́nu lọ́kọ̀ lọ́wọ́ bá ajé àtúmọ̀ kíra wọn pé ẹ káàbọ̀ sórí ètò pẹ̀lú isi lona cooperative international náà ni àjọ àpọ̀lọpàá pé àjọ tí ń fúnni lówó àjọ tí ń yáni lówó tán tún fúnni lówó eléyìí ẹ gbọ́ wọnìwọnì lọ́sàn-án tòní torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì yóò pé àwọn akẹgbẹ́ mi àti àmọ́ bí wọ́n ti ń ṣe àmọ̀nà tán gbégbà bó wọ́n ti ṣe tán fi lówó dolówó dọlọ́rọ̀ láwùjọ ọ̀nà wo ni wọ́n ń gbégbà bó wọ́n dẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹjẹ́ mọ kí àwọn aṣojú tó jẹ́ ti isi lona cooperative international kí máa kí wọn káàbọ̀ fún tọ̀sán tòní torí pé wọ́n ti wà pẹ̀lú mi ní yàrá agbára ń bẹ́ kí bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni kẹ́hìndé ọmọ ajé lọ́dọ̀ tèmi bí fún tòní bàbá ẹ káàsì bá mi káwọn èèyàn wa kí wọ́n bọ̀ àlẹ́ òun.
6: Ẹ ṣe gan-an olótú mo kí gbogbo tí tó ń bọ̀ wá ní àkókò ìpè akún àsán o àsìkò ọjọ́ ńlá òní.
5: Àdúpẹ́.
6: Orúkọ tèmi ni Káyọ̀dé Ọmọajé láti Easy Lona Cooperative International.
5: Tọ́ adúpẹ́ adẹ̀ ń dúpẹ́ pé oko bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò fún tòní ètò tá a pè ní àkànṣe ètò náà ni fáwọn tó bá ń gbọ́ wa nínú ilé fún ti òní ẹjẹ́ àṣẹ báyìí lórí ètò ọ̀hún lọ́sàn-án tòní wọ́n mọ̀ kí ẹnì kejì tí ń jẹ́ aṣojú wọ́n kí káàbọ̀ ní orí ètò fún tòní yẹ ọ̀gbẹ́ni ọmọ kẹ́hìndé azam.
6: Ẹ kásán gbogbo etí ti ń gbọ́ Diamond FM káàkiri gbogbo àgbáyé a kí gbogbo a kú iṣẹ́ látàárọ̀ ọlọ́run fèrè ṣiṣẹ́ nìkọ̀ọ̀kan wa a sì tún kí wa kú ọjọ́ ńlá ti tèní ọlọ́run jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè. Orúkọ tèmi ni Ọláníyì Kẹ́hìndé Hassan láti Easy Lona Cooperative International.
5: Ó dáa kí mo látọ̀dọ̀ ọ̀gbẹ́ni Káyọ̀dé ọmọ ajé bàbá Easy Lona Cooperative ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ ó dára bà èyí tó ti ń ṣe bẹ́ẹ̀ lẹ́ka lọ́tù lọ́sẹ̀ àwọn àǹfààní wo lọ́rọ̀ máa torí àwọn tí máa ń gbọ́ fúngbà àkọ́kọ́ o.
6: Ẹ ṣe gan olótú so fún àwọn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ Easy Lona ètò ẹ̀yáwó ni Easy Lona. Easy Lona yìí ti wá bẹ̀rẹ̀ ní 1969 láàrin àwọn òyìnbó mẹ́ta péré.
5: Ọdún 1969 ló ti gbéra sọ.
6: Bẹ́ẹ̀ ni olótú àwọn òyìnbó mẹ́ta ní ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé àwọn fẹ́ kí ọ̀rọ̀ yìí tàn ká ló jẹ́ kí ètò náà tàn dé ilẹ̀ adúláwọ̀ yẹn nílẹ̀ áfíríkà ní ìyá 2020 ní táìmù gba kòrónà yẹn ló dé áfíríkà ó dé nàìjíríà ní ìyá 2022 bẹ́ẹ̀ ni so àwa tá ń ba yín sọ̀rọ̀ yìí gan ìyá 2024 làwa gbọ́ táwa darapọ̀.
5: bí ọdún méjì lé sẹ́yìn.
6: bẹ́ẹ̀ ni ọdún kẹta wa là ń lò lọ táwa ti ń jàǹfààní Easy Lona tó jẹ́ kí gbogbo nǹkan tá ń sọ bẹ́ẹ̀ náà ni wọ́n ń tẹ̀lé. Owó tó ń fún wa bẹ̀rẹ̀ láti $100 sí $5,000.
5: Lọ́nà olówó ilé wa
6: o. Bẹ́ẹ̀ni tá a bá ṣe sówó Nàìjíríà ó bẹ̀rẹ̀ láti ₦150,000 sí ₦7.5 million.
5: Kábíyè sí Ọlọ́run.
6: Bẹ́ẹ̀ni ọlá bí owó dọ́là ṣe rí lówó wa ló jẹ́ kí owó ti wá kúnlẹ̀ nígbà tá a ṣe tán. So bí ó ṣe rí lélẹ̀yìí so owó ìwà ló ní àwọn àǹfààní nínú.
5: Owó tẹ̀ ń wí yìí ló láwọn àǹfààní yìí nínú.
6: Bẹ́ẹ̀ni àwọn àǹfààní tí mo fẹ́ kà fún wa ló ní nínú.
5: Ẹ bá ń ka ìbá ń gbẹ́
6: lólè. Àǹfààní àkọ́kọ́ owó ìkùnà nílò garantọ̀.
5: Onídùúró kọ́ ń.
6: Bẹ́ẹ̀ni tàbí a fẹ́ gba owó tà ń sọ kò nídìí pa ń wá onídùúró kiri àkọ́kọ́ nù kò nídìí kó látẹ́rà bóyá wọ ilé àbí wọ ilẹ̀ lámọ̀ wá kiri kò nídìí rárá.
5: Kò nílò onídùúró kò nílò owó ilé ìwé ilẹ̀. Bẹ́ẹ̀ni
6: ìdí ẹni tí ò lówó lọ́wọ́ ló ti fẹ́ rí ìwé ilé àti ìwé ilẹ̀ tó fẹ́ yáwó. Ilé ò nídìí kò nídìí BVN kò nídìí NIN kò nídìí pásítọ̀tì. Kódà owó yìí èyí ò mọ gba àjẹmọ́nú kó tó di pa àgbà owó yìí.
5: edu o e tun mu ajemo na tun wa keyan tun ma gbowo yi
6: be ni olotun ti e ba gbowo ita ajemo nu yi o ni ko ni duro yo lo continue ni owo e tun wa ni ko ni lo pa njoko pade olotun be ya lo sose ni abi lo sosu a ni di anjoko pade
5: ko ni lo anjoko pade
6: e lo ti to tumo si pe ko dise ta nse lowo ko dise ta nse lowo rara owo e wa ni ko ni ele lori bo ti wo mo
5: ki so wo ele
6: aha ba mo go bi la ti kwa lo fara mu ele be ni olu a ri bi ye si la se tira ka
5: mo kende ko ron bo
6: be ni amo anfani la la ti wa de bayi to ye pe owo ta ni se ele mo o ti duwo nu bayi
5: bi so lo
6: ki wa ni pa bamba ri e to ye pe mo ya awon eyan lenu ta si mo ntori ele igbe dani leko le oni pe ta ba gba owo itan ani ko ise nu wa po wa lati mo daada pada olotu
5: eyan
6: ni tun da pada lapara re e ni takola kai lakai be gele lu si seri tori e la se mo gbe dani le ko le pe mo bo e wa gbo
5: e dakun idani le ko te gbele ibo ni o ti waye na ki n bere lati odo ogbeni omo kaide azan baba ibo ni idani le ko yo ti waye agomelo ni o waye
0: e seun olotu Idanileko yo waye ni state office wa ni ola.
5: L'office yin gangan lola yi.
0: Bẹni, ibe na lati se lago mokanla ni aro ola. Eni ti o ba mo fe ni ti sese ngbo fun gba koko. State office wa o wa ni eyin format. Ni Unity Junction ni Taiwo. Ta ba ti de bi junction ti Taiwo ki ati Taiwo sale ti join ara won yen. Ibe na le yin o ti bo le. Ma je kan gbe lo si Taiwo sale. Iwo to ba nbo lati Taiwo sale mo je kan gbe cross si Taiwo oke.
5: Ka ma wo jinna.
0: To ba ti de bi junction yen wa ti ri format ile gagara tan tin ta phone. To ka le nbi orita yen. To ba ti nbo le be o ri yana to ya wole legbe format yen interlock lona ta nso yi. Ona ta nso yi lo ja soki aluko interlock yen. To ba ti le yawo ju ona yen ma wule to lo soki rara. The first building to ma doju ko. To ba ti le bo soju ona yen bayi. Ile to ile gagara to doju ko ibe ni office easy luna sa ti wo be wa ti ri bana wa nbe to ba ti wa sibe ni aro la wa gba laye lekun rere nipa owo ti easy luna fe fun enikokan wa
5: ninu idanileko yi lola
0: beni
5: eyin eja wo bayin eni eyin ki gbe danileko ka akere inu office yin na le tin si danileko ti gbogbo awon eyan si damo awon to tin wa awon to tin ja anfani e Eja o be yan ba nbo iru awon eyan o gan ni ka ma reti lola ta ba bo kini ki won mu dani o
0: gbogbo eyan ni isi lona wa fun olotu tori mi o re nikan ti so pe won ni lo owo gbogbo eda to ba ti ni di owo ma bo wa lati wa gba owo isi lona
5: gbogbo e no ba ni lo owo
0: owo isi lo owo isi lona o ka pe mo kawe abi nkawe o kawe o kawe ma bo ko kan onise owo ni mi ma bo wa onisowo ni wo ma bo wa o sa ni to fe fowo se Iwo to wa jo sise ijoba na to ja si pe to n gba ko to ena ma bo wa lati wa gba alekun owo ni easy loaner e gbo koda to fi dawon ori awon student eni ti n kawe lowo be ni tori pe owo easy loaner se ti o mo se wahala bi o se da pada yo gba yo fi se n to ba kan loro re ni bi eko re ti n ko lowo awa ta fe sanwo ilewi omo ta ti ro na ti gbegba e je ka wa CB danileko ilola lati wa gbo alaye nipa easy loaner yi ti wa na ba darapo wa ku leni ti o ma pariwo pe kosi ni gbogbo igba
5: eyan ko lori pe kosi
0: wallahi eyan ko lori e wallahi aziz
5: kabisi
0: lo bo se ri niyan tori jota wa na lo bi ere lo se ri
5: nigba na
0: lo amon gba ta debe ta to wo Olotu adun bembe o
5: en dupe fọlọrun
0: adupe fọlọrun ba
5: baba eje ko mo se bayi na kin to bere awon ibere mi to ku number wo lawon yen le ma pese leyin eto ka ko me leyun na tori ibere po ti mo si fe bi yin awon number wo na le pese leyin eto agomelo sagomelo ron le pe yin leyin eto
6: e se gan olotu e je kin sare pe number ti won le pese tori titi tola ara oto ni
5: pe ola to ya to
6: be ni o ni tola e pese ori 08069 45 79 79 13 08069 69 45 79 13 number ti e pe si ni yen se wa ri ara oto ti mo so yen ni
3: se number yo kan na lo wa bi o mi
6: number kan o ku number kan ti ma pe
3: e sare mu na mara wa atun number na mo ta yi ba gba wa e ba mu
0: number elekeji ti a mo pe si o ni
3: mẹwa e akoko eyan to ba de tosin sin ta ti darapo
6: won gba gulo ni ara ko ara koko ni se mo pe soro ke ni a tin gbalẹ si be ni olotu a si office kan lola o ni mo so pe tola yan ara
3: ko ti e ti wa pe mo ti ri
6: to ba ti di ago meji osan ni bi ni deep life junction ni ona Giralimi. Love me, ni ago mokala state office ta ba ti si yen tan ni state office a wa lo si office yen ni ago meji
3: bẹni
6: a si tun se seminar nbe na ebun tun fa wa fawon to ba ko de sibe na
3: pe awon to ti e koko wa lo be fun gba koko ebun tun be
6: fawon na
3: o da e ba n fawon e ba n to awon number mu akoko wa ti lo e ba n fawon number mu ni ni ni e farabale pe
6: 08 0 6 9 4 5 4 5 7 9 7 9 1 3 1 3 08 0 08 0 6 9 4 5 4 5 7 9 1 3 1 3
0: adike ma pe suri elekeji 08 0 38 9 6 8 8 0 7 7 08 0 38 9 6 8 8 0 7 7 7 7
3: la number ton le pin yin si o da oro na ni won na ti gbo yi won ni gbe ma jawo gbe ma won na lai won na ba won gbe tori pe olohun o gbadura yo gbadura ami to amo kẹyìn ó sì ṣiṣẹ́ kó gbègbè ṣẹ̀tọ̀ náà ni o ọlọ́wọ́jọ́ ògùn ní ọ̀pẹ́ ibi tí ló kọ́ tèmi ó dìgbà kan o iléeṣẹ́ easy loaner cooperative international àwọn náà mo bá wòde tò ní.
4: Nígbà ajá yín ta yín tẹ̀ já.
1: Ọjà wa àjákẹ́. Lọ́nà wo?
4: Ebi easy loaner.
6: Iná ọ̀la sí rí ẹ wa tèmi.
1: Easy loaner. Àwọn àwọn náà tún jẹ́ bá
4: o. Ní o easy loaner, ojúkò kan tí sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròyìn tálíkà padà títo lówó. Àjọ easy loaner wọ́n kọ́ ni bọ́ tí pẹja ni kì í ṣe pé wọ́n fúnni lẹ́jà jẹ. Bẹ́ẹ̀nu rẹ̀ ó lè tọrọ láwùjọ kó lè rọ́wọ́ ti gbàpò. O ní láti darapọ̀ mọ́ easy loaner. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùúró kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ dọlọ́rọ̀. Ìwọ náà bá dá yàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ easy loaner wà káàkiri gbogbo Southwest. Lẹ́yìn tí wọ́n ti ń fi ìròrí ọ̀tọ̀ tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Ìwọ náà gbégbé sí ọlọgbẹ́ lónìí kọ́ darapọ̀ mọ́ easy loaner. Kọ́rọ̀ rí o lè dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma, Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin, Kwara State.

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú.

ọjọ́ òní lọ́dún 1974. Ọkùnrin kan. Orin takulaya. Lórí okùn tínrín. Láàrin World Center àti World Trade Center láàrin àwọn ilé gogoro ńláńlá méjì bẹ́sẹ̀ èèyàn bá tàṣe lórí okùn ó finish about nu orin arìn yìí njọ́ náà nírú ọjọ́ òní lọ́dún 1960 Ivory Coast gba òmìnira àkí wọn àwọn tí wá ní Côte d'Ivoire. Ini re. Niru ọjọ́ òní ilẹ̀ Ivory Coast, Côte d'Ivoire. Wọ́n gba òmìnira akí àmọ́ ya wa ní Côte d'Ivoire. Àyìn ò bá pọ̀ mbẹ̀fà ní Côte d'Ivoire. Irú ọjọ́ òní ni wọ́n gba òmìnira tó túmọ̀ sí wípé wọ́n fi àwọn oṣù díẹ̀. Siwaju wa gba ominera niru ojo oni lodun 1960.

0: 88.7 FM, Ilorin, Iroyin Agbaye.
1: Ẹ̀kú ìrọ̀lẹ́. Wọ̀nyí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu kẹ́dùn ikú olórí ìjọ Kérúbù Sẹ́ráfù Emmanuel Alogbo. Ẹgbẹ́ òṣèlú Akọ́ọ̀dù ń fẹ́ kí alága àjọ EFCC ó kọ̀wé fi iṣẹ́ sílẹ̀. Àwọn tí orí kó yọ níbi ìṣẹ̀lẹ̀ ìjínigbé ní wọ́rọ̀ gúnlẹ̀ sílùú Ìlọrin.

0: káàkiri àgbáyé ní diamond 88.7 fm ìlọrin olóyè Deseyi Jacob ni oníròyìn ẹ mọ gbàgbé pé ẹ lè gbọ wa lórí ìṣàkùn ẹlẹjọra www.diamondfm.net ẹ lè rí wa wò lórí facebook at diamond 887 fm bákan náà lè download app wa lórí play store diamond 887 fm ẹpẹ ìròyìn káàkiri àgbáyé yóò dé sí etí gbọyìn lẹyìn ìdánudúró ránpẹ yìí aròyìn ẹ má yí kúrò ní ìkànnì wa ìkànnì yín tó táwọn yọrí.
1: Gbogbo wa lati gbọ́ rí nípa iná ọmọ rárá tó ń pẹ̀mí tó tún ba gbogbo dúkìá jẹ́ ìjàmbá yìí yẹ kó máa pè wá ṣàkíyèsí láti ṣàyẹ̀wò dáadáa láti dẹ́kun ìjàmbá iná lágbègbè wa ni rí I dájú pé ó fi ẹ̀rọ apẹni ṣàkíyèsí iná sínú ilé rẹ kọ́ nípa ọ̀nà àbáyọ bóyá tí ìjàmbá iná bá ṣẹyọ má sì fi oúnjẹ sílẹ̀ sórí iná láì mójútó fún ìgbà pípẹ́ ẹ jẹ́ ká kó àwọn ọmọdé láti má máa sá pamọ́ ṣùgbọ́n láti sá àsálà fún ẹ̀mí wọn nígbà ìjàmbá iná ẹ pa gbogbo àwọn ohun èlò iná tí ẹ bá ń kúrò nínú ilé tí ìjàmbá iná bá ṣuyọ rántí pé ẹ̀mí rẹ ló ṣe pàtàkì jùlọ sá àsálà fún ẹ̀mí rẹ.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
0: Ekaabo lati bi danuduro ranpe yen iroyin kaakiri agbaye ohun re lekun rere are Bola Ahmed Tinubu ti fi edun okan re han lori isele iku olori ijo kirubu serafu onite siwaju kaakiri agbaye ayo ni o ati eni ti tun se olori ijo kirubu serafu lapapo Wòlí Emmanuel Abiodun Alogbo ó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó ń fi ìtẹríba ṣiṣẹ́ ẹni tí ó fi ìgbésí ayé rẹ̀ jìn fún ìgbàgbọ́ àlàáfíà àti ìṣọ̀kan orílẹ̀-èdè wa nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn tó fi ṣọwọ́ lónìí láti ọ̀dọ̀ olùbánímọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìròyìn àti ọgbọ́n Ọnàbáyọ̀ Ọ̀nànúgà ni ààrẹ ti sọ́ di mímọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún ó bá òun nínú ìbànújẹ́ nígbà tí wọ́n ṣàlàyé wípé Wòlí Alogbo ti dágbére fáyé ó darapọ̀ mọ́ ogun lọ́gọ̀ àwọn kristẹni jákèjádò orílẹ̀-èdè nàìjíríà àti káàkiri àgbáyé láti kẹ́dùn ẹni tí ó jẹ ọkan gbòógì nínú àwọn ìránṣẹ́ ọlọ́run lágbàáyé ọ̀hún ààrẹ tinubu ṣàlàyé o wípé olórí ìjọ tó dolóògbé ọ̀hún gbé ìgbé ayé tó kún fún ìrẹ̀lẹ̀ ìtẹ̀síwájú ìgbàgbọ́ tí kò yẹsẹ̀ àti ìfarajìn fún àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà tinubu rọ àwọn ìdílé alògbó àwọn alákòóso àti ọmọ ìjọ kérúbù sẹ́ráfù onítẹ̀ síwájú káàkiri àgbáyé àti gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ ikú bàbá ọ̀hún dáwọ́ tẹ̀ lọ́kàn láti ní ìgbàgbọ́ nínú ìtùnú tí ọlọ́run fún ìjọ rẹ̀ láti ìgbà tí ó ti dá sílẹ̀ Alága ẹgbẹ́ òṣèlú Accord Olóyè Maxwell Ngudem ti pè fún pé kí alága àjọ amúnimádà EFCC lọ́kọ̀ wé fiṣẹ́ sílẹ̀ lórí ìgbésẹ̀ rẹ̀ láti gbẹ́sẹ̀ lé àpò ìkówó sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ngudem ló pè pé òun nílùú Àbújá lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tí ó ti rọ àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun láti pawọ́pọ̀ tún yan gómìnà Adémọlá Adeleke sípò lẹ́ẹ̀kejì nínú ìdìbò tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ tí a wáyé ó ṣe àpèjúwe ìṣàkóso gómìnà náà bí èyí tí ó mú ìyípadà rere bá ìpínlẹ̀ ọ̀hún tó sì yẹ kí wọ́n tún fi ìdìbò ẹlẹ́ẹ̀kejì kí ikú ṣe ẹgbẹ́ òṣèlú ọ̀hún tún pe àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò nílẹ̀ yìí INEC láti rí ìdájú wípé wọ́n ṣe ètò ìdìbò tó mọ gara èyí tí kò ní mú jàgídíjàgan lọ́wọ́ tí kò sì ní ní èrú nínú wọn rọ gbogbo ẹ̀ṣọ́ aláàbò láti rí ìdájú wípé wọ́n dúró gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà rere kí wọ́n má mì sọ́tún mì sósì lákòókò ètò ìdìbò náà

0: gege bi o se so di mimo o ni igbese ti adramoni mada EFCC gbe ni gbigbese le epe kowo si ijoba ipinle osun lojo karun osu kejo ti fiyan wipe won se agbara ti won ni labe ofin lo leyi ti o je eyi ti won se latari eto idibo gomina ti nbo nipinle ohun bakan na won gboriyin fun are tinubu fun bo se pase ki won gbese kuro lori apo ikowo sina ati iwa akin ti are wu awon tori koyo nibi isele igbini ijinigbe to waye ni agbegbe woro ijoba ibile kayama ipinle kwara ti gunle silu ilorin leyin ti awon eso alabo yo won kuro ni ahamo awon ajinigbe leyin opolopo osu ti won ti lo nibe awon to fori lugbade isele ohun ni won de si olu ilu wa ni ipinle kwara leyin ti ori ko won yo latari ise takuntakun ti awon ologun ati awon eso alabo pawopo se leye ti won fi ko won wa lati inu igbo ipinle Niger wa si ilu Ilorin nibi ti won ti awon ologun ti tewo gbe awon ni bareke ologun to wa ni sobi awon eniyan ni won wa lara awon ti won fori lugbade isele ijinigbe to waye ni ibere odun yi nibi ti awon ni ise janduku ti kolu ogun logo eyan lagbegbe na ko to di wipe won ko opolopo wonu gbolo isele ohun lo ti mu ki awon eyan ma kominu lori oro eto abo to si je wipe awon alakoso ni won sise takuntakun ti won fi ko won jade nibi ti awon ajinigbe ko won sa pamon si awon ti won dola ohun ni won ti ko fun ijoba ipinle Kwara gomina Abdurrahman Abdulrazak leni ti o n ba awon eso alabo soro lori bi won yo se pada si ile ko wa won lalaafia igba keje are tele lorilede wa Nigeria Atiku Abubakar ti figbeta lori bo se nke fi pe owo kan wole sinu apo ikowo si to je to lodo ni ti enikeni o mo oni a se se pe awon kan won ti n gba ona eburu ma se mimo bi ohun se nse oro eto isuna ohun Atiku eni ti o je ondije dupo are labe asia igbe oselu ADC soro ohun di mimo loni ojo jimo oro ohun ni won fi lede lati odo oluranlowo pataki lori ibara ilu soro re Frank Shuaibu ninu atejade ohun salaye o pe owo kan wole si inu apo ikowo si ohun pelu wipe won ni owo ti awon fe fi se iranlowo fun ipolongo idibo gege bi oro to fi lede oni owo ohun o nfa kiko minu latari pe apo ikowo si ti won kowo si ohun awon ara ilu o mo ibi ti ohun toju owo to je ti ara ohun pamo si ni ati ko fi esun kan wipe yo je wipe awon kan won ti nfi imofile ti won si ti n gba ona eyin ma mo bi ohun se nse eto isuwo na ohun oga patapata olopa ti fi oro ikilo to lagbara ranse si awon egbe oselu ondije dupo ati awon alatileyin won ninu eto idibo gomina to n kalekun ni ipinle osun disu ni o ti fi oro ranse to si soro ikilo pe ki enikeni ma se fi iwose lo omo ni keji be ni won gbudo wuwa ipa ninu eto idibo to n bo lona yi o ba gbogbo awon olori ajafeto omoniyan ati awon loga loga lenu ise olopa soro nilu Abuja oga patapata olopa lo salaye o wipe ile ise olopa ko ni faye gba titapa si ofin lati odo enikeni lori oro eto idibo ati wipe ife enu oloselu kankan ko lagbara to tita eje omo orilede Nigeria sile bi e ba se n darapo mo wa iroyin kaakiri agbaye le n tete si ni Diamond 88.7 FM Ilorin iroyin yo tesiwaju leyin idanuduro ranpe yi aroyin ma yi kuo ni ikani wa ikani ito tamo yo ida mandi 8.7 FM ilo
1: edera po mwa ni itakun kailu jarawa itakun ipadore Facebook itakun abeyefu Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
0: ekabo pada lati bi idanu duro ranpe yen ni ile okere Orilẹ̀-èdè Saudi Arabia, Turkey àti Pakistan ti tọwọ́ bọ ìwé àdéhùn ètò ààbò. Wọ́n ṣàlàyé o wípé ìkọlù sí ọ̀kan nínú orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn ò rí gẹ́gẹ́ bí ìkọlù sí orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta lápapọ̀. Àdéhùn ọ̀hún ni wọ́n kéde níbi ìpàdé tó wáyé ní Saudi láàrin ọmọọba ilẹ̀ Saudi Mohammed bin Salman, ààrẹ ilẹ̀ Turkey Recep Tayyip Erdogan àti ẹni tó jẹ olóòtú ìjọba ní Pakistan Shehbaz Sharif níbi ìpàdé tó wáyé nílùú ńlá Mecca lórílẹ̀-èdè Saudi. Àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń fọwọ́sowọ́pọ̀ láti rí dájú wípé wọ́n ṣe ètò ààbò tí ó gbọ̀ngbọ́n látàrí fàákàjà tó ń wáyé láàrin ilẹ̀ Amẹ́ríkà àti Iran tí ó ti mú kí lílọ bíbọ̀ gbígba ọ̀nà Strait of Hormuz kò nira fún àwọn tí ń fẹ́ gbé epo kọjá láti orílẹ̀-èdè Saudi. Saudi Arabia àti Pakistan ni wọ́n ti máa kọ́kọ́ kéde ìfọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ní ọdún tó kọjá. Àmọ́ o pẹ̀lú àdéhùn lórí àjọṣepọ̀ ní ilẹ̀ Mecca báyìí àwọn orílẹ̀-èdè mẹ́ta tó jẹ́ ilẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n ti fọwọ́sowọ́pọ̀ láti ṣe ìrànlọ́wọ́ ètò ààbò alájọjúmọ́ṣe. Ìròyìn lẹ́ka ọrọ̀ ajé ilẹ̀ Bìrìtìkó ti ń sọ̀rọ̀ lórí àti gbàkóso ilé-iṣẹ́ Warner Bros. Lórí àwọn ohun tó fà á tí ó dàbí ẹni pé gbogbo fàákàjà àti àìforí ìkòkò sọ́dún lórí gbígba ilé-iṣẹ́ náà pẹ̀lú àwọn ìṣòro tí wọ́n ń kojú láti ọ̀dọ̀ ilẹ̀ Amẹ́ríkà ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì àti àwọn tí wọ́n jẹ́ elétò ní ilé-iṣẹ́ ọ̀hún ti fọ̀hún léde báyìí wípé gbogbo ọ̀rọ̀ ni àwọn ti sọ nítùbínùbí àti wípé àǹfààní yóò wà láti gba àkóso ètò náà tó sì jẹ́ wípé kò ní dí bí wọ́n ṣe ń ṣe ètò ní ilé-iṣẹ́ náà lọ́wọ́. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ètò àṣà ní ilẹ̀ Bìrìtìkó Lisa Nandi ni ó ṣàlàyé o wípé òun kò ní dá ìbáṣepọ̀ tó wà lórí ọ̀rọ̀ ilé-iṣẹ́ ọ̀hún dúró. Ìròyìn lẹ́ka amúlùdùn gbajúgbajà lẹ́ka amúlùdùn tó kẹ́ Mákinwá ti ṣí ojú ọmọ rẹ̀ obìnrin Yakira Eliana ẹni tí ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ àkọ́kọ́ lónìí ọjọ́ Jímọ̀. Mákinwá ló fi fọ́tò ọmọ ọ̀hún ránṣẹ́ lórí ìtàkùn ayélujára Instagram níbi tí ó ti ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú àwọn àyànfẹ́ rẹ̀ àti ayò rẹ̀ látìgbà tó ti bí ní oṣù kẹjọ ọdún 2025. Ó fi ojú ọmọ ọ̀hún hàn bó sì ṣe àfihàn rẹ̀ ní àwọn olólùfẹ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn akẹgbẹ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní kí kú oríire ní abala àríwísí lórí ìtàkùn ayélujára. Ṣe ni ọmọbìnrin ọ̀hún fojú ọmọ rẹ̀ obìnrin pamọ́ látìgbà tó ti bí títí di òní ọjọ́ Jímọ̀ tó ṣiṣọ́ lójú ẹ̀ kí gbogbo ayé lè rí. Ìròyìn lẹ́ka eré ìdárayá àjọ tó ń bójútó líìgì àfẹsẹ̀gbá orílẹ̀-èdè wa Nàìjíríà NPFL ti ṣiṣọ́ lójú bí ìfẹsẹ̀wọnsẹ̀ yóò ṣe lọ nínú ìdíje ti ọdún yìí bí ikọ̀ tó jẹ́ aládìlórí Rangers International ṣe máa bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ pẹ̀lú ikọ̀ Katsina United. Ìfẹsẹ̀wọnsẹ̀ ó bẹ̀rẹ̀ ní ọjọ́ 28 oṣù kẹjọ tí a wà yìí ti ṣe ọjọ́ Jímọ̀ ikọ̀ Shooting Stars tí ó ṣẹ̀ tún gòkè ni yo iko Shooting Stars ni yo koju iko Inter Lagos ti awon se tugoke si ipele idije agba oje ni orilede wa Nigeria ni papa asere Lekan Salami nilu Ibadan iroyin kaakiri agbaye fun ti irole oni ko ni ju bayi lo ka to danu duro lori iroyin na ebu awon akoko ta ti menuba lekan si afi to yin leti pe are Tinubu kedun iku olori ijo kirubu serafu Emmanuel Alogbo egbe oselu akodun fe ki alaga ijo EFCC o kowe fise sile awon ti ori koyo ni bi isele jinigbe ni woro gunle silu Ilorin nile okere Saudi Arabia Turkey ati Pakistan to wo we adehun abo leka okowo ile gesi buwolu adehun gbigba akoso ile ise Warner Bros iroyin amuludun lati mu wa se ti gboyin pe to ke makin wa se afihan oju omo re lojo ibi re akoko bakona la fito yin leti pe iko Enugu Rangers yo ma duke Ademasi bo lori e bi won se gbinu oju iko Katsina United nifese won se ibere saa tuntun ni DJ League Nigeria katoma lo nje mo pe ni ru ojo oni lodun 1925 ni won se idasile egbe awon akeko to je ekun iwo orun Africa wasu to si je wipe mokanlelogun awon akeko leka eto ofin ladipo Solanke ati Abat Bankole Bright ni won le waju nigba na baye ti mo bo ba ni onkun te fe fi tu awon akoroyin wa leti e pe sori number ibanisoro 0916067526 abiodun Akinwumi lo se akojopo royin kaakiri agbaye ti role oni Oloyede Sey Jacob lo tu si ede abinibi to mu ase ti igboyin e seun popo be se n tetigbo ikanni wa ikanni to tawon yo yi

0: Diamond FM, ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Ìwé Òṣìà orí kẹrin ẹsẹ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbè nítorí wọn kò ní ìmọ̀.
2: O fẹ́ràn oúnjẹ àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àtoníkóró jíjẹ. Gascol iṣẹ́ rẹ̀ dáa owó rẹ̀ ò gbópá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà. Gascol Antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà ilé iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe.
3: Chai, my head oh.
4: Oga landlord, why you dey shake like ceiling fan?
3: Eh?
4: My village people don't come again oh. Ah, this one where your body hot so? You don't do test?
3: Yes, see result oh.
4: Oga landlord, no be your village people oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am, take am.
3: Thank you, Oga Luta. I don't dey can pay.
5: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

0: Samsung phone for any of our M Copper shop within near you. You still fit locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M Copper. Own now. Pay small, small.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Ìwé Òsíà, orí kẹrin.

kí wọ́n máa fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀. Mo bẹ gómìnà ìpínlẹ̀ Imo láti gba àlàáfíà láàyè lásìkò ìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun kó sì rántí pé ọmọ ìpínlẹ̀ Imo ni aya mi Davido ló sọ bẹ́ẹ̀. Àwọn tó yẹ kí o mọ̀ nípa tèmi tọ́pẹ́ Ọ̀ṣọ́bà òṣèré tíátà tó jáde láyé. Kí ló dé tí obìnrin kan ṣe bẹ́ sínú ọ̀sà nípínlẹ̀ Èkó? Kí àwọn òmùwé apẹja tó dòla ẹ̀mí rẹ̀ kí nìdí gan ẹ wá pèrè kẹ fi tẹ̀dí. Àgọ́ NYSC ni mo ti ń bọ̀. Tí mo fi kó ìjàmbá, n ò lè dá jòkó, n ò lè dá rìn, n ò lè dá sùn, n ò lè dá ṣe ìgbọ̀nsẹ̀ tàbí ṣẹ̀yọ́. Tí mo bá tún ayé wa, n ò ní sí ìrú ìlú mọ́, èmi kọ́ mo sọ obìnrin kan ló sọ bẹ́ẹ̀. Níṣẹ́ làwọn èèyàn ń kọ pẹ̀lú bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan bó ṣe ti ka àbámọ̀ bọnu nítorí ẹni tó ń jà fún ìyá ọmọ yìí, ìyá ọmọ ọdún mẹ́sàn-án tó ń jà fún látàrí fífi ipá jaran sunkún sí ọmọ náà. Ìyá ọmọ yìí wá gbà, ó gba 2.5 million naira lọ́wọ́ ẹni tí ó tòótọ́ mélòó tó ọmọ rẹ̀, kò sì jẹ́ kí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn mọ̀ nǹkan kan mọ́. Látorí ìtàkùn ayélujára ni wọ́n ti wọ ọkùnrin kan lọ sí akóló ọgbà ẹ̀wọ̀n. Akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọmọ ọdún 25 ni ó. Òun ni wọ́n ní kó lọ fi aṣọ péńpé roko ọba fún ọdún mẹ́ta látàrí pé ó ń bá ọmọ kan ọmọ ọdún 14 sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára láti máa ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ yìí. Ní báyìí wọ́n ti ní kí ọmọkùnrin náà lọ fi aṣọ péńpé roko ọba kí wọ́n tó taari rẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Ọkùnrin kan pàdánù iṣẹ́ rẹ̀ ní Netherlands lẹ́yìn ìgbéyàwó tó ṣe lórílẹ̀-èdè Nàìjíríà, tó sì kú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ ní Netherlands wá. Nígbà tó padà sí Netherlands ni ó pàdánù iṣẹ́ rẹ̀. Kí ló fa làbárè? Ẹ wá pèrè kẹ fi tẹ̀dí. Obìnrin kan ta ọmọ ní 2.5 million ló bá kó 300,000 fún ìyá tó bí ọmọ yìí. Àdéhùn jẹ wà láàrin àwọn méjèèjì wípé kó bá òun ta ọmọ. Ó ta ọmọ ní 2.5 million àmọ́ ó kó 300,000 fún ìyá ọmọ. Ní báyìí ọwọ́ ti tẹ gbogbo wọn. Aláàjì wá láti ilẹ̀ Amẹ́ríkà. Ó wá ṣe àgbékalẹ̀ ikọ̀ adigunjalè lórílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí ọwọ́ ti tẹ Aláàjì. Wọ́n ti kó mámú gàrí sọ́wọ́ àwọn afurasí kan o. Wọ́n wú òkú ti pósí. Wọ́n gbé òkú yìí sílẹ̀ náà bá gbé pósí lọ. Wọ́n fẹ́ lọ tà fún ẹlòmíì nípínlẹ̀ Akwa Ibom. Kéku ilé ọgbọ́n kó sọ fún Toko Kádàn ọgbọ́n kó lọ rò fún ọbẹ̀ wípé ààfin olúwo tilẹ̀ ìwò kò ní fi ààyè gba ọtí kọ́tì kankan mọ́ o. Ẹnikẹ́ni tó bá gbé ẹni ẹ sí wá sí ààfin mi fẹ́ pa mí ni o. Olúwo tilẹ̀ ìwò ló sọ bẹ́ẹ̀. Orí kú ọkùnrin kan yọ o, ọkọ̀ tó wà ó já sí méjì lọ́pọ̀pọ̀nà Másọ̀sẹ̀ Àsàbà. Ẹ̀rọ ni àwọn kọ́ńbọ́ọ̀kì ìròyìn tó bá mi wòde ètò fún ti tòní. Ẹ wá nǹkan fi ìdílé tàbí kẹ fi ìdílé nǹkan kí mọ́ ọtúnṣù ìròyìn ọ̀gàn dé ìsàlẹ̀ ìkókó.

ẹ̀tọ́ ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ṣe kù díẹ̀. Ó kù fẹ́rẹ́ jókí bí ojú àjọ. Àwọn ìwà ìdàlúrú, jàgídíjàgan, ìpànìyàn àti àwọn ìwà ipá lóríṣiríṣi ló ti ń wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun. Ọ̀pọ̀ èèyàn ló sì ti ń káyà sókè nípa àwọn ìṣẹ̀lẹ̀ náà. Ìdírẹ̀ ti gbajúmọ̀ akọrin tàkasúfèé David Adeleke, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Davido, tó tún jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀ṣun ṣe sọ̀rọ̀ sókè nípa àwọn ìṣẹ̀lẹ̀ náà. Davido, ẹni tó ṣètò ìpàdé àwọn akọ̀ròyìn nílùú Òṣogbo lọ́jọ́rùú, sọ pé nípa ìdí tó ṣe yẹ kí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun gba àlàáfíà láàyè ṣáájú lásìkò àtìlẹ́yìn ètò ìdìbò gómìnà. Bẹ́ẹ̀ bá gbàgbé, àbúrò bàbá Davido Adémọlá Adeleke ni gómìnà báyìí nípínlẹ̀ ọ̀ṣun, tó sì ti ń kojú onírúurú ìpèníjà ètò ààbò bí ètò ìdìbò náà ṣe ń súnmọ́lé. Davido ti wá sọ̀rọ̀ lórí bí ètò ààbò ṣe mẹ́ẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí o, àti bí ètò ìdìbò sípò gómìnà nípínlẹ̀ ọ̀ṣun ṣe di ogun tó wá di bóòbá ọpá bóòbá kò bú lẹ́sẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, Davido, ètò ìdìbò kò yẹ kó jẹ́ ohun tí yóò di ogun tàbí fi ẹ̀mí ẹni ṣòfò rárá, ó yẹ kí ó jẹ́ ti àlàáfíà ni. Gbajúgbajà olórin tàkasúfèé tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ọ̀nà àti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò, gbogbo ọ̀nà ni wọ́n ń gbà láti fi tipátipá gba ìjọba lọ́wọ́ gómìnà Adémọlá Adeleke. Ó ní gbogbo ọ̀nà yìí ni wọ́n wá, ṣùgbọ́n ó kí gbogbo àwọn olólùfẹ́ gómìnà Adeleke, ó ní kí wọ́n lọ fi ọkàn balẹ̀ o, tí Olúwa ni yóò ṣe lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún yìí tí ètò ìdìbò gómìnà náà yóò wáyé. Ó ní ẹ jáde síta láti dìbò ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí, nítorí dídì ìbò yín fún gómìnà Adeleke kò lè pa ẹnu àwọn ẹgbẹ́ òṣèlú alátakò mọ́. Ó wá ní, mo bẹ gómìnà ìpínlẹ̀ Imo láti fi ààyè gba àlàáfíà nípínlẹ̀ ọ̀ṣun, láti jẹ́ kí àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun dìbò fún ẹni tó wù wọ́n, nítorí mo gbọ́ pé gómìnà ìpínlẹ̀ Imo ti lérílẹ̀ka láti wá sí ìpínlẹ̀ ọ̀ṣun lásìkò ìdìbò sí ipò gómìnà láti dá omi àlàáfíà ìpínlẹ̀ ọ̀ṣun rú. Ẹ jẹ́ kí àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun dìbò fún ẹni tó bá wù wọ́n. Gómìnà ìpínlẹ̀ Imo, mo fẹ́ kí ẹ rántí pé ìyàwó mi ìpínlẹ̀ Imo ló ti wá. Gómìnà ìpínlẹ̀ Imo náà ti wá fèsì o, Up Uzodinma, ó fèsì sí àwọn ẹ̀sùn tí Davido fi kàn. Àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fẹ́tọ́ ìròyìn Ambrose Nwagwu fi síta ló ti ní ọ̀rọ̀ tí Davido sọ kò mú ọpọlọ kankan dání. Ó sì lè jẹ́ pé kì í ṣe ìròyìn tuntun mọ́ pé gbajúgbajà òṣèrébìnrin ní Tèmítọ́pẹ́ kò fowó rọlá Ọ̀ṣọ́bà ti jáde láyé lẹ́ni 40 ọdún. Síbẹ̀ ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ àti olólùfẹ́ rẹ̀ sì ń ṣe ìdárò rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ ni olóògbé náà kojú láti kékeré rẹ̀ wá o. Lára àwọn àdójúkọ òjijì tí òṣèrébìnrin náà kojú ni ti àìsàn jẹjẹrẹ ọmú tó kọlù lọ́sàn gangan. Gbàrà tí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ti ṣàkíyèsí kókó tó so sí ẹ̀gbẹ́ ọmú rẹ̀ ló ti gba ilé ìwòsàn lọ, ṣùgbọ́n àwọn oníṣègùn òyìnbó sọ pé kò séwu lóko ló ń gẹ́, láì mọ̀ pé ewu ńlá ni ló ń gẹ́ fúnra rẹ̀. Obìnrin náà padà sí ṣíṣe iṣẹ́ abẹ láti yọ kókó náà tó jẹ́ jẹjẹrẹ ọyàn kúrò, tó sì gba onírúurú ìwòsàn kó tó di pé ó padà sídìí iṣẹ́ tíátà rẹ̀. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kó ipa takuntakun nídìí iṣẹ́ tíátà, èyí tó jẹ́ kó máa wà lójú ìwòran gbogbo àwọn olólùfẹ́ eré tíátà ní gbogbo ìgbà, kó tó di pé ó kí ayé pé ó dìgbò ṣe lọ́jọ́ 5 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ní báyìí, ẹ wá àwọn ohun pàtàkì nípa ìgbésí ayé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Ọmọ bíbí ìlú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Ọjọ́ 2 oṣù 12 ọdún 1985 ni wọ́n bí olóògbé náà nílùú Abẹ́òkúta. Níbẹ̀ ló sì ti bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ sí iṣẹ́ tíátà láti kékeré. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tan mọ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ògùn, Olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, nítorí pé inú ìdílé kan náà ni Ṣẹ́gun Ọ̀ṣọ́bà àti bàbá Tèmítọ́pẹ́ ti jọ jáde. Tèmítọ́pẹ́ kò dúró láti máa lo orúkọ náà fi gbé ara rẹ̀ o, ṣùgbọ́n ó jáde síta, ó sì ṣiṣẹ́ takuntakun láti rí i pé òun ní orúkọ tòun fún ìgbélárugẹ orúkọ ìdílé Ọ̀ṣọ́bà. Ẹ̀kọ́ ìmọ̀ nípa okòwò business education ni Ọ̀ṣọ́bà ní Fásitì Ọlábísí Ọ̀nàbànjọ tó wà nílùú Àgọ́ Ìwòyè nípínlẹ̀ Ògùn. Ìmọ̀ ẹ̀kọ́ náà ló fi kún iṣẹ́ tó yàn láàyò, èyí tí ṣe iṣẹ́ tíátà fún ìgbélárugẹ gbígbé eré jáde àti kíkópa nínú eré. Obìnrin kan
ni iroyin fi to wa leti pe awon omuwe apejado lemi re leyin to be sinu agba mi osan lati gba emi ara re gege bi egbe yowo se gbo agbo pe agba mi osan ti afara idumota sikata ni obirin lo be si o losan ojo isegun ose ta wa yi awon to wa nibe lasiko isele na so pe ile aye le su obirin ohun to fi pinu lati gbe mi ara re lojiji ninu foran kan ton ka kiwiri ayelujara lati ri obirin ohun to joko ninu oko oju omi layin ti awon omuwe gbe jade ninu okun lana pako pako ni obirin na wo layin ti won dole mi re tan ti ko si so nkan ni gbogbo asiko ti awon eyan bere oro lowo re oni ruri ibere ni awon to nko ja nbere lowo obirin na lati mo idi pataki to fi pa okan po lati gba emi ara re lojiji ki le nro to fi le to be obirin kan so be ninu fanran to nka kiri ohun bakan na lo atu gbo ohun okunrin kan to na so pe n ko le tori ironu ki n gba emi ara mi o ti okunrin miran si sare da lohun pe gbadura ki o ma ri iru ironu be ti o je ko gbe mi ara re

rongba gbogbo eyan papa lati kekere ni lati keko jade ile eko alakobere ati girama titi ti o fide ile eko giga varsity tabi gbogbo nse eyi to tun se pataki ni lati lo si rulu ti won pe ni agunbaniro nitori awon iriri eko ati irin ajo afe to wa nbe bayi gege lori fomo obirin eni ola amusan eni to jade ile eko giga to si lo se agunbaniro re ṣugbọn si iyalẹnu lasiko to n dunu pe erongba ohun ti wa si imuse ni oro yiwo lojiji to si se be di eni to n joko lori aga ti won gbe kaakiri eni ola o le darin ko le da joko ko le da sun ko le da se igbonse bẹẹni ko le da seyo funra re nigbati omobirin yin soro oni bomba tun ile aye wa ohun oni se ohun ti won pe ni isin rulu mo gege bi agunbaniro o ja ko di mo pe se bo n bo lati bi ti ohun si lonsin rulu gege bi agunbaniro ni nibe na ni ohun ti ri ijamba oko to so n di ipo to n wa yi aja feto moniyan ni kan ni pinle delta jo israel o na ni o ti ka abamo bonu o pelu bi iya omo kan to n ja fun omo odun mesan eni ti won fi ipa ba lopo lona ito se gba owo lọwọ ẹni tó fipá bá ọmọ rẹ lò pọ tó gba 2.5 million naira tó sì kùnà láti jẹ́ kí ìdájọ́ òdodo kó wáyé lórí ọ̀rọ̀ náà. ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ akẹ́kọ̀ọ́ nílẹ̀ uk anderson ijekunene ó ní wọ́n ti taari sí akóló ọgbà ẹ̀wọ̀n fún ọdún mẹ́ta o lẹ́yìn èyí ni wọn yóò taari rẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà nítorí pé ó ń bá ọmọ kan ọmọ ọdún mẹ́rìnlá sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára orí facebook ló ti ń bá ọmọ yìí sọ̀rọ̀ o tó sì náà nífi ọmọ yìí káwọn jọ pàdé ọmọ yìí jẹ́kọ́mọ̀ pé ọmọ ọdún mẹ́rìnlá péré lòun síbẹ̀síbẹ̀ ó ń fi onírúurú àwòrán ara rẹ̀ níbi tó ti wà ní òun fi ránṣẹ́ sí ọmọ yìí tọmọ yìí sì bun àwọn òbí rẹ̀ gbọ́ eléyìí tó jẹ́ kí àwọn òbí sọ fún àwọn tọ́rọ̀ kan tí wọ́n sì ń ṣe ìwádìí ọ̀rọ̀ yìí níbẹ̀ náà ló ti sọ fún ọmọ náà pé kí àwọn jọ pàdé o báwọn bá pàdé owó kọ́kọ́ fi ẹnu kò ó lẹ́nu lọmọ náà bá sọ ibi táwọn ó ti pàdé eléyìí tó ṣokùnfà bí ọwọ́ ṣe tẹ ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé ó pàdánù iṣẹ́ rẹ̀ nílẹ̀ netherlands níṣe ni ọmọkùnrin yìí ó kú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ wá sí orílẹ̀-èdè nàìjíríà láti wá bàdáwọ́ ìdùnnú ìgbéyàwó eléyìí tó ṣe ó di mímọ̀ pé òtẹ́ẹ̀lì tí ọmọkùnrin yìí kọ́ fúnra rẹ̀ ló ti ṣe ló gba àwọn ènìyàn náà sí láti sùn àti láti gbádùn ara wọn kó tó di pé wọn yóò padà sí netherlands gẹ́gẹ́ bí ó ṣe di mímọ̀ nígbà tí wọ́n ṣe àwẹ̀jẹwẹ̀ mú tí wọ́n ṣe ìgbéyàwó yìí tán ni wọ́n bá dé orílẹ̀-èdè netherlands ni wọ́n bá bu àwọn aláṣẹ ibi tí ọmọkùnrin yìí ti ń ṣiṣẹ́ gbọ́ wípé tí wọ́n bá dé orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n bá dé òtẹ́ẹ̀lì eléyìí tí ọmọkùnrin yìí kọ́ eléyìí náà ló wá bí àwọn aláṣẹ iléeṣẹ́ náà nínú tí wọ́n sì ní èlò gan ló ń gbà lóṣù tó fi rí owó tó sùjọ láti fi kọ́ òtẹ́ẹ̀lì yìí tó sì ṣokùnfà bí wọ́n ṣe lé lẹ́nu iṣẹ́ ìjọba ìpínlẹ̀ anambra ti kẹ́fìn ibùdó kan tí wọ́n ti ń ṣe fàyàwọ́ ọmọ ní ìpínlẹ̀ náà pẹ̀lú bí ó ṣe dimọ̀ pé ẹnìkan tó pe ara rẹ̀ ní ìránṣẹ́ ọlọ́run obìnrin òun náà ló ta ọmọ yìí ní 2.5 million naira tó sì fún ìyá ọmọ gangan ní 300,000 naira ó dimọ̀ pé ìyá ọmọ yìí ni wọ́n lé kúrò nínú ilé nítorí pé ó gba oyún tí ẹni tí ó pe ara rẹ̀ ní ìránṣẹ́ ọlọ́run obìnrin yìí tó sì gba ọmọ náà tira títí tí ó fi bímọ àmọ́ wọ́n jọ sọ láàrin àwọn méjèèjì pé bó bá ti bímọ yìí tán níṣẹ́ làwọn yóò ta ọmọ náà ìránṣẹ́ ọlọ́run yìí bá ta ọmọ ní 2.5 million àmọ́ tó fún ìyá tó bí ọmọ ní 300,000 naira lẹ́yìn ọ̀rẹ́yìn ọwọ́ pálábá àwọn ségi àtẹni tó ra ọmọ àtẹni tó ta ọmọ àtẹni tó bímọ ní báyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti ń wò pàkópàkó bíi bèbí aláfọwọ́yí nínú gbàgà alhaji kehinde tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ kenny àmọ́ tí wọn ò sọ orúkọ bàbá rẹ̀ òun náà ló di mímọ̀ pé ó ti rìn káàkiri ilẹ̀ òkèèrè ó ti rin ìrìn àjò káàkiri o tó sì ní nígbà kan ó tẹ̀dó sí ilẹ̀ amẹ́ríkà kó tó wá di pé ó wá sí orílẹ̀-èdè nàìjíríà o níbi tí ó ti wá kópa níbi ikọ̀ ìdigunjalè ọwọ́ pálábá rẹ̀ ségi níbi tí wọ́n ti gba ọkọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n jà lólè
Ona ni won gba oko Lexus RS350 SUV ti 2010 ati 2013 lowo awon eyan na loju ibon nilu Ibadan. Leyin ose laarin osu merin na ni won gba oko yi ati awon kan mi eleyi ti won ti gba. Leyin oreyin na ni owo te ati awon yoku ti won jo ndigunjale Abdulaziz Abdulgafar. Ona ni o di mo pe o wa lara awon ti owo te Abdulaziz Abdulgafar lojo keji osu kefa odo 2026 lo wa fi oro na so ile se olopa wi pe won gba oko ohun eleyi ti ko ti ni number idanimo amon Lexus RS350 2010 model o na ni awon adigunjale gba ni owo ohun o to si wa fi oro na to awon olopa leti eleyi to sokunfa bi won ti se to pipi o bakan na lo ni iPhone 17 Pro Max ohun ati gold earring eleyi to je 700,000 ti gbogbo owo ti won si gba lowo on si le ni 2 million naira ati wigi afesona ohun ati awon nkan mi ni won gba lo ni owo ohun leyin iwadi ti awon olopa se ni owo palaba alaji ati awon iko re fi segi ni bayi won ti wa ni akolo olopa Awa sikun awon agbofiro ipinle Akwa Ibom titi awon afurasi meji ninu itatiri manager cemetery Mbokporo lori esun ipe won wu oku kan won si gbe po si eleyi ti won fi si oku yi won ji po si gbe lo o agbanisa le se olopa ipinle na DSP Timfon John ono fi ojoro na lede ninu ati jade kan to fi sita nilu yo lojo bo to si je ko di mo ipe isele na se lojo keta osu kejo odun ta wa yi mi bi ago mokan labo asale lasiko ti awon vigilante ti won wa ni agbegbe na fi oro na to olopa leti o wi pe owo palaba arakunrin kan ti segi o ni bi awon ti se ri po si eleyi ti won gbe to si ni po si eyan un ni leyin opolopo iwadi lo di mo ipe nise ni won lo wu po si ni cemetery won gbe oku re sile won si fe lo ta po si na fun elomi to ni lo po si oluwo ti le iwo olohun ti fofin de oti nsc ati awon oti mi ni afin ohun oni enikeni to ba mu oti wo afin ohun o fe tete je ki ohun darapo mo awon alalele ni oluwo ti le iwo ba abdurashid akanbi o lokede oro na o oni ni bayi awon oti ti di ewo ni afin ohun oni seri eyin te ba lo nki agbalagba te ba ni egbe oti lo oni e fe ki agbalagba yi ko tete dagbere faye ni o oni ati wi pe eyin te mo so pe en si oro wi pe ko birin o mo jade bo le se ni ko birin o mo jade nitori pe en si oro oni ohun ti o bofin mu ra ni oluwo ti le iwo lo so be awon ni dere gere mode moge ipe npeju la lafila bo ba tin ko ja ipe npeju yo di omo bi se o si nkan ni na lati ma senu ni dede sibi lori eto yin eto wa egbe yewo e ma wa gbagbe pe awon iroyin sa mu wa yi a mu wa fun wa lati sin wa ni gbere ipako lati se idanilako fun wa e ma je ka gbo ka fi se awewa tori e na ni asemu wa bo ba ni iroyin kan to sele ni agbegbe tin to je kaye fi iroyin kan bo ki iroyin eyen sa temi lago e kan simi lori itakun ayelujara Facebook beba tite omo bi nation page mi niyan bakan na lori andu mi ete honorable oluwa bukola omo bori owo owo otomo eyin e fi sowo simi o pelu eri ma je mi so baba yin gbe jade lori eto egbe yewo emi tin toto olubukola omo bori owo owo otomo loko ti mo nje yokutu di ose tun bo ta ma pade olowo button mi Daniel Afolabi Nels D Akando ni mo olowo lase edumare eyin temi e damu e foro e wale O dojo mejo

0: Diamond FM, ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Ìgbà tí wọ́n ṣe.
2: Ìgbà wo náà ṣe?
1: Wọ́n mẹ́ni tó ṣe.
2: Kílẹ̀ tó máa ń jiyàn
3: báyà. Kí lẹ ń jiyàn sí? Ṣé ẹ tí gbọ́ nípa ètò tó ń ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé? Ẹni tó ṣe wọ́n tẹ mọ ọdún tí wọ́n gbé wọn jáde.
4: Kí ló orúkọ ètò ọ̀hún?
3: Àràndẹ́ẹ̀kùn ni.
4: Àràndẹ́ẹ̀kùn.
3: Bẹ́ẹ̀ni, Àràndẹ́ẹ̀kùn. Ẹgbẹ́ kọ́mọ olóògì ni wá já tiẹ̀ kárí. Lórí ètò Àràndẹ́ẹ̀kùn náà lẹ́ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé. Tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde. Ètò Àràndẹ́ẹ̀kùn, ètò tó wà educative, informative, bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o. Tàwa ni atọ́kùn ètò yìí, Ọ̀làǹrẹ̀wájú Ògúnníyì, Ọ̀pá Ẹ̀bìtì, ní gbogbo alẹ́ ọjọ́ Jímọ̀ Friday, lágo mẹ́sàn-án alẹ́. Lẹ́yìn mọ jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fín. Àràndẹ́ẹ̀kùn, ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí, àwọn ohun

owó ìlera gbogbo ayé forí balẹ̀ fún ọ olówó orí ayé gbogbo ọ̀run forí balẹ̀ fún ọ olówó orí ọ̀run ìwọ tí àwọn angẹ́lì ń kọrin mímọ́ sí olójú iná ẹlẹ́yìn oòrùn inú òòrùn ló gbé ń gbatẹ́gùn ojú rẹ ò ṣe é akọyìn sí rẹ ò ṣe é arúgbó ọjọ́ abirun funfun gbòòrà olórí arúgbó ní gbogbo ilẹ̀ kílẹ̀ arúgbó ọjọ́ ọlọ́jọ́ gbọ́n olówó orí mi ọlọ́jọ́ orí gbọ́rọ́ agbó kọjá ogbó o agbó kọjá ewu àdàgbà kọjá àṣìṣe ìrànú àwọn wòlíì ipá àti agbára àwọn náà sí ọlọ́run ọládèjì ẹ̀sìn káyà olúwẹ̀ kìnìún tí gbẹnu sáàmù olúwalá ọlọ́run ẹ́stà àjàyí àbímbọ́lá o ọjọ́ ogbó òdí agbára rẹ kù irun funfun ò sọ ọ́ dọ̀lẹ́ aṣòro kọlu bí ògiri tó ti bẹ ìwọ ni náà nú ara tí fàdíyà tẹkàtẹkà òmìnir ńlá tẹ́nì kankan ò lẹ́ mi òkúta nù kànàkànà tó pa goliath olórí ogun filistini mo gbé ọgá ọlọ́run.

0: sọpẹ po náà nìyẹn.
1: Ó já sọpẹ o. Àwa náà kọ.
0: Ọbẹ̀
1: ni.
0: Ọtúwa náà ti dayọ.
1: Ó dayọ. Adúpẹ́.
0: Signal Flakes. Wọ́n pe lẹ́yìn. Signal Flakes. Ilé ìta wuyì. Sori onígbọ̀n rẹ̀ wà. Ó máa ń so signal tó bá ti rí èéfín. Bóyá kó rú èéfín. Àbí kó dún. Ká fi hàn bí tí èèyàn bá wà. Ká fi lè mọ̀ pé ibi tó wà ni.
1: Ibi tó wà rè. Ó máa so òfófó yẹn. Láìsí bàbá lábúlé.
0: Orúkọ obìnrin ọ̀hún. Mata Hot Costing ń jẹ́.
1: Mata tún ni.
0: Mata Hot Costing.
1: Díẹ̀ díẹ̀ ayé rẹ̀ ada.
0: 1850. Náà ló ṣàwárí àwájáde ìyẹn Signal Flakes.
1: Ó ṣeun ó ṣeun ó ṣeun ó pẹ́.

0: mangas.
1: O de pada niyan.
0: Bẹ́ẹ̀ni
1: o. Sọ́dọ̀ tiẹ̀ náà o. Njẹ́ kan rèé o.
0: A fẹ́ mọ̀.
1: Industrial dishwasher ni njẹ́. Industrial dishwashers. Ìyẹn ni ọ̀nà tá a fi ń fọ àwọn èlò náà. Kí sì gbígbé yẹn ń fa bọ́ fọ àwọn nǹkan èlò.
0: Tọ́.
1: Nínú ilé ìdáná o.
0: O dábà.
1: Ẹnì kan bí obìnrin náà ni.
0: Obìnrin ni.
1: Josephine G. Cochran ni njẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Josephine G. Cochran.
0: Ní
1: ọdún 1886 ni o.
0: Tọ́.
1: Ló ṣàwárí àwájáde kínní
0: yìí. Wọ́n ṣe
1: o.
0: Wọ́n ṣe o. Wọ́n ṣe o.

0: àwọn tó dé padà ló gbẹ̀ngà
1: mo ń gbọ́
0: ẹnì kan tó rè ó
1: bẹ́ẹ̀ ni
0: obìnrin náà ni
1: ó
0: náà ṣàwárí nǹkan kan
1: tọ́
0: ó pé kíni
1: kínú
0: ń six paper wiper ló ṣe windshield wiper ó ṣe kíní ìbòde
1: ó gbìyànjú
0: mary anderson ló kọ rẹ̀
1: mary
0: anderson
1: obìnrin ni ó
0: windshield wiper ó ṣe kíní lọ́dún
1: ọdún wo ni
0: 1902 ni
1: ó pẹ́
0: 1902 náà ló ṣe
1: bóde hallelujah ó pẹ́.

0: gbọ́ pàbí ti
1: bẹ́ẹ̀ ni
0: nǹkan kan tún rèé o
1: a fẹ́ mọ̀
0: drip coffee machine njẹ́ drip coffee machine obìnrin náà ló ṣe
1: obìnrin ni
0: melita benz náà lẹni tó ṣe
1: o
0: ẹ̀rọ ìgbàlódé tí wọ́n fi ń po coffee ọdún wo ló wá ṣe
1: a fẹ́ mọ̀
0: 1908 náà ni 1908 ló ṣe
1: o dùn mọ́ mi báwọn
0: mo ti mọ̀
1: mo ti kọ́lẹ̀ báwọn.

0: dáhùn.
1: Ọmọ tó dọ́dọ̀ yín padà nù.
0: Káàbọ̀.
1: Ọ̀kan kan tó rè é tá a ṣe bóde.
0: Mà fẹ́ mọ̀.
1: Àwọn èlò tó jápòbìnrin náà ló tún ṣe o.
0: Ọjà wa sí.
1: Brizia ní jẹ́. Brizia. Táwọn obìnrin máa fi ń kó gbáyà. Ó dáa náà bò láti ṣe o.
0: A fẹ́ mọ̀.
1: Obìnrin náà lẹni tó ṣe léyìí. Mary P náà ló kọ rẹ̀.
0: O ṣeun.
1: Lọ́dún 1914 ló ṣe tiẹ̀ bóde o.
0: Ọpẹ́.
1: Mary P lọ́dún 1914.
0: Ọ̀nà àjẹ́.
1: Òun náà ó ṣe ó gbìyànjú.
0: Ó gbìyànjú.
1: Ẹni tá a wúyè. Ọ̀pá máa pè ní Mary P Jacobs.
0: Bẹ́ẹ̀ni.
1: Mary P Jacobs náà lórúkọ rẹ̀ o.
0: Bẹ́ẹ̀ni.
1: Mary P Jacobs yìí ó ṣe Brizia tiẹ̀ bóde.
0: O ṣeun.
1: 1914.
0: O ṣeun o.

0: àwọn tó dé padà ló gbẹ̀ngà.
1: Bẹ́ẹ̀ ni
0: o. O ìkànnì àtúnrè. Egg beater. Ohun èlò tó máa fi ń po ẹyin pọ̀ nù. Ó ti ganga ganga báyìí wọ́n fi ń po ẹyin ni o. Àti potato masa. Tán fi ń lọ potato. Ó dá egg beater àti potato masa yóò bí náà. Méjèèjì ló ṣe papọ̀ ó kàn báyìí ni ẹni
1: o.
0: Combination ló ṣe
1: o.
0: Mary Connor ló kọ rẹ̀. Mary Connor lọ́dún 1917.
1: Àwọn ìyàwó bàbá Lábúlé.
0: 1917 náà ló ṣe.
1: Bẹ́ẹ̀ ni ó ṣe o.
0: Adúpẹ́ o.
1: Adúpẹ́ lọ́wọ́ rẹ̀ o.

0: padà ni ẹbà alábúlé.
1: Káàbọ̀.
0: Ojú sọ́dọ̀ yín náà kọ́hún.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dá ẹyẹ nǹkan kan rèé o.
1: Tọ́.
0: Hot water heater ní jẹ́ ẹyẹ electric hot water heater.
1: Ó ṣeun.
0: Ìyẹn heater tá máa fi ń gbómi gbígbóná kaná.
1: Ee.
0: Tí ń lo náà tí ń lo electric ní oyin náà.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ó dá electric hot water heater yìí. Bó o láti ṣe obìnrin náà ló ṣe.
1: A fẹ́ mọ̀.
0: Idaphobis ní jẹ́.
1: Tọ́.
0: Idaphobis. Lọ́dún 1917 ló ṣe bó
1: ṣe. Ọpẹ ọpẹ.
0: 1917.
1: Ọpẹ
0: ọ̀nàjìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀rẹ̀ tí mọ̀ náà nìyẹn.
1: Àpò rire.

0: lọ́dún 1930 náà ló ṣàwárí àwájáde kínní yìí
1: o ṣeun
0: tó sì ṣe bóde ńgbà náà
1: ó pẹ
0: yẹn lọ́dún 1930
1: ọ̀nà jìn
0: ọ̀nà jìn
1: bẹ́ẹ̀ ni
0: kódà ó sì ń gbà rẹ ó ṣe jáde ńgbà náà
1: ó ṣeun ó ṣeun
0: adúpẹ́
1: adúpẹ́
0: ẹ tí wàá bọ̀ nǹkan kan
1: àwa náà mọ̀ bẹ́ẹ̀
0: ẹ mọ̀ púpọ̀ lálẹ́
1: òní lórí ètò bẹ́ẹ̀.

0: ṣeka tó rèé lugbengas
1: ọ̀ngbọ̀
0: bẹ́ẹ̀ni ọ̀dà abgascor ni wọ́n ń pè é abgascor yìí wọ́n fi ṣe measurement ọmọ tuntun láti mọ ìlera rẹ̀ bó ṣe rí ni wọ́n fi measure bí ìlera ọmọ kékeré jù ló ṣe rí ni abgascor omi náà ni ó náà ló ṣe léyìí virginia abga níjẹ́ virginia abga náà ló kọ rẹ̀ o ní ọdún 1952 náà ló dẹ̀ ṣe bóde 1952 ló ṣe ó gbìyànjú ó náà ló ṣe yìí o wo bi ti wọn náà ń gbọ́ wa nú lé wọn náà gbìyànjú ṣe nǹkan kan ká máa fi rántí ìwọ náà pé ìwọ náà bí ìyàwó lé kódà kó jọ́bẹ̀ jábẹ̀ wọn náà ṣe jáde lọ́nà ti tiẹ̀ lọ́nà tí ó tún dìrọ̀rùn
2: báwo bẹ̀ mí. Àbájọ òkùlù bọ́ ó sì sọ odó ògùn yẹn. Ẹ yọ̀dà fún ọ yọ̀dà fún ọ.

0: Sand FM. Radio made for you.
1: Pàtàkì ni ìlera jẹ́ fúnni. Àrùn tó takú tó lóhun ò níbi rè. Sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀tẹ́gbò. Tọ́ fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ tó ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Ọwọ́ ó máa kú rìrì, ẹsẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, lára ó máa yúnni. Àìlèṣe déédéé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin ti ń ṣe ségesège. Yóò mú kíni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí, máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Herbal International, Mr. Guarantee. Ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò. Tọ́rọ̀ rẹ ó sì dayọ̀. O ti tọgbọ́tọgbọ́ igbó ti dí. O ti tọ̀nàtọ̀nà, ọ̀nà ti gbàyà. Má wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lògà.
2: Ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ ṣe pàtàkì láti ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee, olóòtú ìṣètò àti ìsan ara. Ibikíbi tí ẹ bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè mí sórí nọ́mbà mi 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni. Kò sí àrùn tí kò lóògùn torí Ọlọ́run ti dá ògùn síwájú àìsàn. Àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee, àwa kì í ṣe awogba àrùn. Àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin. Àrùn ojú ara làwa ń tọ́jú. Wọ́n lè pè ní urinary tract infection, pelvic inflammatory disease tàbí bacterial infection. Àrùn ojú ara ni gbogbo wọn. A lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí, ilé ìgbọ̀nsẹ̀, láàrin ọkùnrin sí obìnrin. Àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara? Títa ríro, tí o bá fẹ́ ṣẹ̀yọ, kùrọ̀kùrọ̀ lójú ara àti gbogbo ara. Ara yíyún, ara jíjájẹ, inú rẹ yóò máa kùn. Ẹ̀yìn ríro, ara títa, ara gbígbóná, ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè. Ara gbígbóná láti inú wá, internal heat. Nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ. Tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara, ó lè ṣe àkóbá fún àlejò obìnrin. Ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó. Tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara, ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán. Eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, olóòtú ìṣètò, a ti ṣe àrídájú oògùn ìṣètò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí, ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Má wo ara rẹ níran, kàn sí wa níléeṣẹ́ Miracle Herbs International. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Òun náà ni WhatsApp nọmbà mi. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìṣètò? Ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí, pàápàá jùlọ lálẹ́. Eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa. Ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé. Ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́. Ìwọ yóò sì máa làágùn síbẹ̀síbẹ̀, ṣeré-ṣeré ni ó máa jáde tàbí kí ó má wá rárá. Ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde. Ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà. Ẹ̀yọ́ fífọ́nká bí iná wẹ́dà. Tí o bá tètè dìde, ìwọ yóò ṣẹ̀yọ́ sára tàbí kí ẹ̀yọ́ má ní kọ̀ntì. control ibi to ba joko lo nse yo si iwadi ijinle fi ye wa wipe apoju eran jije red meat pelu processed food le se akoba fun arun iteto e ma je efo pelu eso ki e si ma mu omi daada e sora fun oti mimu ti o ba tin pe 40 years toju ara tori bi o ba se ndagba si o se se ki o ni arun iteto ti o ba ni baba tabi aburo tabi egbon to ni arun yi o se se ki wo na ni toju ara re ijafara lewo iwadi fi ye wa wipe okunrin ti o ba nse ojuse re lodo aya re o le se idiku 20% lati ni arun iseto ti a o ba tete toju arun yi o le ba bladder je tabi ko se akoba si kidinrin yo si so okunrin di akurete ni ile ise Miracle Herbs International Mr. Guarantee olootu iseto ati se aridaju ogun iseto ojo ti a ba bi ewure lo ma rin ojo ti iwo ba bere si ni lo ogun wa ni iwo yo bere si ni ri ayipada lagu ara re at fast gbe igbese kia kia ko si to wa wa ni ile ise wa ohun tawon eyan ri o ni won fi kan sara si wa ni won fi npe wa lotun ni won fi npe wa losi iwo na ma bo tori aisan ni pa memora kin pao tun mi sita kin tu ole loruko ohun o wa so pe o ti nawo nawo nawo o ti logun sibe sibe o ri ayipada o tin so pe na lai na lai igba din na true by koja enikan o mo ni mo gbe igbese kia kia lori arun to nba ofinra nitori igbese to ba gbe ohun ni o mu oku ninu arun to nba ofinra iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wipe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulu pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa laafia yo soro fun aisan lati kolu e sugbon ti kude kude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti etie ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o eje ka toju okan wa daada tori okan wa lo nlu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa esora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress elele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wipe bi sugar ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara papa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airo orun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe elele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje ka kiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbianju ki o toju re daada elele se akoba fun isan lati gbe eje yi ka ara ati lati da eje pada sokan wa elele fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese daada ati lati fosoke fosodo aitoju isan ara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206
3: 82 06.
2: Ti isan ko ba le gbe eje si bi nkan omokunrin daada boya penavin block o le se akoba fun okunrin yo si so di akurete lodo aya re ti isan inu irina re retina vein ba da ise sile elele fa ki o ma ri kurukuru tabi ki irina re da ise sile tabi ki irina wa ma wa omi ipe ti a peju soku ti a ba se be fun alaare o se se ko ma ku yo ni alafia awoka laku egbe aromo legun arun isanara ni papa julo lasiko ojo tabi asiko otutu janjan owo janjan ese ese wuwo lati gbe orun owo orun ese orun ejika orunkun ibaradi ati bere inira ati joko wahala nla ati dide inira koda iwo ko le rin lai lo popa o ni alaafia ni gbogbo ara ati orikeriki ara re ele iri be tori isanara re ti da ise sile eje ki a toju awon arugbo wa owo kan ese kan ti da ise sile airorun sun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yi o ma jabo lese re fun itoju arun isan a o se iwadi lekun rere pelu rin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan lugba ami nikan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo nawo nawo mo ti gbiyanju gbiyanju gbiyanju ko sise kan si wa olohun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara olohun ibikibi ti o ba tin bo sokale ni ile epo nnpc ga kan bi sale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 070 66 799 793 lekan si 070 66 79 97 93 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 070 36 50 82 06 lekan si 070 36 50 82 06 to ba tin sakesi awon kude kude ninu agu ara re gbera nle ma bo olohun oba lo ba iwosan yo lo mi fun o lati wo esan lagbara olohun
4: mo mo pe wenje o ounje
1: on pataki ni ilera je fun ni arun to taku to lohun oni bi re so fun bayi wi pe ki se le re ile ise miracle arts international mr guarantee agba onisegun ibile to mo ewe ategbo lo fin so mara ye lo re ti de lati sayewa ilera lori sirisi ona pelu irinse igbalode won le mo raisan to nba o finra aisan won lo se won to ti ro pe o sona abayo awon kokoro ara tin fa isoro sagu ara eni owo o ma kuriri kese o ma kuriri ojo eni o ma wo bye bye lara o ma yun ni aile se de omokunrin ati nka alejo omo obirin tin se segesege yo mu kini obiro ma wu labadi ati be be lo tete gbera bayi ma bo wa sile ise miracle aba international mr guarantee o le je moran lasan lo nilo o re o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wule soko kiri mo o fun eyike yi isoro to nba ofinra e ma pe sori number yi 070 667 99793 lekan si 070 667 99793 ile ise miracle apps international mr guarantee lo so pe a o ni faisan loga.